0: Kọwa máa gbọ́ sí ojú ìgboyè.
1: Tó.
0: Ṣùgbọ́n kẹ́ni yẹn kọ́kọ́ lọ ṣe test. Bóyá
1: ṣe ṣúgà wọ́n à ṣé ò pọ̀ jù.
0: Bóyá wọn ò ní ara wọn ò ní ṣúgà lára. Tàbí ìfẹ́sọ̀. Tí wọ́n bá ní ìfẹ́sọ̀ tàbí ṣúgà wọ́n bá háì. Tí wọ́n bá làwọn sẹ́yìn ó ṣe ti kú máa ṣe. Kọ́kọ́ lọ wo ìfẹ́sọ̀ náà. Tí wọ́n bá ti ní ìfẹ́sọ̀ tí ṣúgà wọn ò dẹ̀ háì. Ìṣọ́ ọ̀la kí wọ́n gbìyànjú ẹ̀ yóò rí bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun ẹ kú làákàyè.
0: Yìí tí mo wá fẹ́ sílẹ̀ fún wọn lálẹ́
1: yìí.
0: Ọlọ́run gbàdúrà gbogbo wa.
1: Àmì àti àmì.
0: Gbogbo òṣèṣá tó ń gbọ́ mi, ẹ já máa lọ gbìyànjú àwẹ̀lú lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
1: Ẹ máa ń tẹnumọ́ gan. Ẹ máa ń tẹnumọ́. Mo lẹ máa ń tẹnumọ́.
0: Àwẹ̀lú dáa gan lórí oògùn bàbá mi. Bí èèyàn ò bá wà wẹ̀lú tó bá ń sọ fún òun lóògùn ó ń darẹ̀ láàmú ni. Àwẹ̀lú ni ó síwájú oògùn ẹ̀yọ́nú mi lórí oògùn láyé. Àwẹ̀lú tí mo fẹ́ sílẹ̀ fún wa yìí àti iṣẹ́ ewé lára pupalẹ̀ lọ́jọ́ sí. Àwọn èèyàn sì ń dúpẹ́ lórí ẹ̀dọ̀là.
1: Kódà dọ́là ni o.
0: Ewé lára yìí náà lálọ wá. Tí ó pọ̀ ní ọ̀bà á wá sí bí àgbo á fomi sí. Á wá ju ẹyin adìẹ ìbílẹ̀ kan á jẹ́ sílẹ̀ á sì mọ yóò jiná. Á wá dà á sínú bọ́kẹ́ẹ̀tì. Ẹni tó bá súnmọ́ tòsí igbó ó dá ká lọ wẹ̀ sínú igbó. Ká bá nínú igbó á wá ewé yìí sílẹ̀. Á jẹ́ kó mi yẹn sì dáadáa. Á wá bọ́ sórí ewé yẹn. Á wá mẹ́rin adìẹ ìbílẹ̀ yẹn. Á wá bọ́ á ṣàdúrà sí á sì jẹ. Omi yẹn á wá fi omi yẹn á wá fi sun ọ̀rá. Ẹni tí ó bá wá sí tòsí igbó kó wẹ̀ sí ẹ̀yìn kùlé lálẹ́ tí wọ́n bá pàṣẹ tẹ̀sẹ̀ bá pa. Wọ́n ìta gbangba ìtàlá tí ń wẹ̀ ká máa kọ ní sánmọ̀. Wàláhì àwẹ̀lú ni.
1: Àwẹ̀lú ni.
0: Èèyàn ní ìwé kọ́ burúkú má kú lára yẹn. Ẹ já lọ gbìyànjú ẹ̀wọ̀.
1: Ẹ ṣeun mo dúpẹ́.
0: Ọlọ́run tó jẹ fún wa.
1: Àmì Elédùmarè. Ẹ ṣeun gan. Ẹ kú ohun látàárọ̀ tí yín ò ní bàjẹ́. Àmì Elédùmarè. Ẹ ṣeun. Ẹ kú kó lè da. Bàgbàgbé ẹ̀yìn àgbà ẹni tó bá tún fẹ́ pè wọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi méjì mẹ́ta náà ń pariwo pé wọ́n ti gbogbo lọ́wọ́ àwọn.
2: Àwọn àgbàlagbà ti ń tọ̀lé.
1: Ẹ̀sìn máa gbàgbé ma ẹ ká ẹ ṣeun sà. Àdàbí ọjọ́ ẹ ká àmì ẹ ṣeun. Àmì Elédùmarè àtẹ̀yìn náà.
3: Lábala àgbéyẹ̀wò ìwé. Mo fẹ́ káwọn èèyàn máa bá wa bọ̀. Láti bẹ̀rẹ̀.
1: Tó.
3: Ó mọ̀ dàrúgbà fẹ́ kó ń mọ pé èèyàn padà sẹ́yìn. Tó tẹ́ bá ti táwa ti bẹ̀rẹ̀ program. Ẹ gbọ́ program yẹn láti bẹ̀rẹ̀. Ó lè ní ìtumọ̀. Ẹ má tàjẹ́ ti bí pé ẹ fẹ́ pè wọlé lásán. Ẹ wà ní ìfarabalẹ̀ gbọ́ ogbó tó yẹ kẹ́ ẹ gbọ́. Gbogbo ẹ ọ̀nà mi ò sí ọ̀sẹ̀ gbá òṣàwò gbogbo ẹ̀ náà láti sọ mọ́rọ̀ náà ẹ̀yìn náà. Ẹ rí gbogbo ìgbà náà la máa ṣe correction yẹn fáwọn èèyàn. Ẹ máa padà mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí wá tá a ti sọ lẹ́yìn náà. Òní ẹ padà bẹ́ẹ̀ igun tó ń jẹ́ pé a mọ̀rọ̀ gbogbo ẹ àánú àti àwọn yẹn ti tẹ sí fún àwọn ti jẹ́rìí. Ẹ wúrú ìyá tó jẹ́rìí oní ọmọ tó lọ di orí. Ọmọ tó mú mú kú
1: mu.
3: Ìyá yẹn náà ń pè ní double testimony. Tó ẹ̀yin ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọkàn tẹ̀lé wa. Kì í ṣe gbogbo yà àdìrí ìjú iṣẹ́ yẹn fún wọn.
1: Network.
3: Kò ti jẹyọ tá a ti sọ mọ́rọ̀ yá yẹn dẹ̀ mú ó dẹ̀ lọ lò ó.
1: Oh, I may be
0: there now.
4: bó ti rí nìyẹn o. Gbogbo èèyàn ló ní ìdí kó mọ wẹ
1: àwẹ náà
4: dáadáa. Ó ti ẹ̀wà kéré ju àti ẹ̀wà wíwẹ̀ rí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ṣé rí gbogbo ọ̀nà tá à ń tọ̀ lójú ọ̀nà ń kálukú wa yìí, ó dàbí bàtà tá a wọ̀ sẹ́sẹ̀ tá a fi ń rin àwọn ojú ọ̀nà yẹn náà. Bẹ́ẹ̀ bá fi bàtà rìn, dandan ni kí bàtà ó bù yóò kó eruku.
1: Yóò kó dọ̀tí.
4: Beruku ti wà lọ́nà yẹn kìí dí ẹsẹ̀ lọ́nà kan náà, ó mọ̀ kọjá so yóò mọ̀ pé eruku ó mọ̀ kù sí. Ẹ̀tù ẹ̀yìn wà wò pé àbàtà ti dọ̀tí. Ó yẹ kí n nù nù. Bẹ́ẹ̀ lómi bá lówó pọ́lìṣì yóò ra pọ́lìṣì yóò tún fi ṣàyẹ̀wò
1: tí ó bá ná.
4: So bẹ́ẹ̀ náà ni ìrìn àjò oníkálukú rí bí bàtà tí mo ń bu táwọn tún nù. So ẹ ń bá wọ bàtà kọjá níbi tí àwọn èèyàn wà láwùjọ àwọn èèyàn tí bàtà rẹ bu títí táwọn èèyàn ṣáà òǹgẹ ojú òmọ tì í ojú òní tì wá
1: lágbára ọlọrun.
4: So ṣé wàá rí kíní táwọn ewé ìyálòde funfun o ní kí wọn lọ wá fi mọ́ fa ọ̀rọ̀ kí wọn ti já sílẹ̀ kílẹ̀ ò tó ṣu kóòrùn tó wọ̀ ìwọ̀nba omi tán bá lè fi wẹ̀ tán kí wọn ó já sínú rẹ̀ kí wọn ó fi gbó kí wọn ó gbó dáadáa kómi wọn ó pajúdà kò yí sígbìn. Kí wọn ó sẹ̀ kí wọn wá gbé bọ́ síta gbangba lálẹ́ wọn lè gbé síbi orí fẹ́ǹsì wọn lè gbé síbi orí àpótí bí nǹkan kan báwọn tó ń ṣàgbé sórí pẹpẹ tó ń gbé lẹ́lẹ̀ lásán. Kí wọn ó wá ṣàdúrà lórí àlámọ̀rí wọn. Kí wọn ó ṣàdúrà sí dáadáa. Tí wọ́n bá ti ṣàdúrà sí dáadáa báwọn tán kí wọ́n ẹsẹ̀ wá gbé ká ibi tí wọ́n fẹ́ gbé ká. Tí wọ́n bá ti wá jí làárọ̀.
1: Kùtù háì.
4: Ẹyìn o kán mọ́ ti bá èèyàn sọ̀rọ̀ ló bá jẹ́ páwọn ará ilé wọn wọ́n já wọn tí wọ́n máa ń kí yàn dáadáa. Kí wọ́n káwọn ọmọ bí ọgbọ́n tí wọ́n fi ṣẹ́gùrù tí wọ́n fi lọ gbé tí wọ́n fi ní tí bá èèyàn sọ̀rọ̀ tí wọ́n fi ríwẹ̀. Kí wọ́n gbìyànjú ṣe bá wọn fún bí ọjọ́ mẹ́ta léraléra láì ní jẹ́ ọjà. Kí wọ́n bá jẹ́ kíjọ́ kan já tó ń dàkún kan tó tún bẹ̀rẹ̀.
1: Wọ́n tún mú padà.
4: Ṣé wàá rí bó ti wá kéré mọ tí mo ṣe kò bá jádùúrà mùsùlùmí ló mọ̀ ṣe ṣéèṣì kò bá jẹ́ ti kìrìsìtẹ́nì ló mọ̀ ṣe ṣéèṣì kò bá jẹ́ ti gbogbo agbó bá ti mà dúà ṣe ṣéèṣì kò bá jẹ́ méjèèjì ló mọ̀ ṣá ṣe àdúrà sí lórí àlámọ̀rí wọn. Ṣé wàá rí bó ṣe wá kéré mọ tí mo sọ yìí. Ó ní àwọn àgbákò ẹtì.
1: Ó ní àwọn.
4: Lórí àgbákò ẹtì gbogbo nǹkan tó bá da lórí ilé ayé kì í fẹ́ jẹ́ kọ́mọ ẹ̀dá
1: ó ṣeun bẹ́ẹ̀ ni
4: èèyàn lèèyàn ò ní gbà àgbà ara òjò ìfẹ́ kò ní kò lóhùn
1: olóhùn òwòlé olóhùn ni ò ní gbà fún òwòlé máa pa ẹ̀ ní pààyàn.
4: Ẹ ṣeun bá mi mo ṣe kéré mọ táwé tó tí ò ná yàn lówó tí ò ní bẹ́ẹ̀ lọ ra nǹkan kan ṣe sórí pé léyìí ẹ àgbùgbà tí tún kọ̀ǹpléènì àwọn olówó lọ́wọ́ táwọn lọ fi ra èròjà lọ́jà nǹkan kan ṣe léyìí ó tún ná yín lówó.
1: Ṣùgbọ́n ó ní àgbákò ẹ tì.
4: Bí pé kéèyàn sámọ rí ṣe pé kí nǹkan kan yẹn báwọn ni ó mọ wáyé.
1: Ṣé ewé ìyálóde funfun yẹn kò ló ń kà.
4: Kò ló ń kà kí wọ́n àwọn kí bí wọ́n bá ṣe fẹ́ jẹ́ kó tọrọ sínú omi ń dáadáa
1: kí wọ́n ṣe já tó
4: ewé òun kó ṣe ṣe sí.
1: Mo dúpẹ́ lọ́wọ́ yín.
4: Ó tọrọ sínú omi ń dáadáa.
1: Ojú ò ní tì yín.
4: So ẹnìkan ní egbò àdáàjì.
1: Àdáàjì náà.
4: Bí àáfàá ọpẹ ló yẹrú wọn ní kí wọn lọ ṣe àyẹwò bóyá wọn ní
1: ìtọ ṣúgà lóòótọ.
4: Ó ṣe pàtàkì bí wọn ti sọ yẹn lóòótọ. Ṣùgbọ́n tí wọn bá wá lọ ṣe àyẹwò yẹn tí wọn rí wípé àwọn ní
1: ìtọ ṣúgà.
4: Ẹjẹ̀ ń kọ́ wa ní nǹkan táwọn bàbá wa kan tàbáwọn tá a tún lè pè ní àgbáwájú kan tí wọn ti kọ́ wa rí tí kíní ń sì ti ń jẹ.
1: Fún ìtọ ṣúgà.
4: Tó sì ń jẹ dáadáa tàbí kí n tún sọ pé kí n rán wa létí ewé ewúro àti ṣùkú àgbàdo. Ṣé wàá rí kí wọ́n wá jẹ́ ewé ewúro yẹn kó pọ̀ díẹ̀ ṣùkú àgbàdo yẹn odidi ṣùkú àgbàdo kó mọ̀ ju bí márùn sí mẹ́fà lọ. Kí wọ́n wá dáná sun ṣùkú àgbàdo yẹn kó di èédú kó mọ̀ di eérú o kó di èédú kí wọ́n wá lọ. Bó ti dé dú yẹn kí wọn ó lọ kó dẹ̀bù kí wọn ó wá ṣe mọ ewé ewúro yẹn. Ẹyọ tó kẹni ó máa mú làárọ̀ kó máa mú ní bóyá bí aago mẹ́jọ àti bí aago mẹ́sàn-án níbi ọwọ́ alẹ́ yẹn lẹ́yìn tó bá jẹun tán kó mú láàárọ̀ kò tó jẹun ká mọ ọwọ́ mu rẹ̀ ká tó mú ká mọ mọ mú ní
1: tútù
4: bẹ́ẹ̀ ni ó ṣera tàbí ẹlòmíì ó fẹ́ ṣe surgery kan wọ́n wá lóní.
1: O ti kọ́ ṣe àbí
5: kàṣà
1: ọ̀dà olúwa ló ní oríbẹ̀ ìyẹn náà díẹ̀ tó nù kan ní nǹkan tí wọ́n bá sọ yìí náà odidi ọ̀rọ̀ ni ẹ jẹ́ àgbà bí wọlé torí pé mo rí pé àkókò náà ti ń lọ wẹ́rẹ́dẹ́ wẹ́rẹ́. Ṣé ń dúpẹ́ náà ní kì mò ń bọ̀ ọ̀dà gbé tìmí kì ń gbà náà. Hello. Network is an shit, you don't let the one be. I'm going you. Yo she got a gansin and then she won't go see wala so go be about money kwa waka laugh money fairy that's what I'm talking about jari igbolo emi ogbo yin mo o te ba ngbo emi o fe gbo yin o
6: o ki gbogbo ile
1: e seun
6: pe a ko ohun lataro
1: oga
6: ọlọ́ọ̀bọ̀ ní jẹ́ kó sí kò dẹ̀ ní rẹ̀ ìpínlẹ̀ ṣe ọlọ́run
1: àmì elédùmarè
6: gbogbo ikọ̀ ìrìnàjò ẹ̀dá látòkè délẹ̀ nínú kùlú bẹ́ẹ̀ apádà sàbúrú kò ní dé mẹ́ni kọ̀ọ̀kan ìpínlẹ̀ ṣe ọlọ́run
1: àmì elédùmarè.
6: Mo kí gbogbo àwọn bàbá mi àtàwọn ìyá mi tí wọ́n ti fi nǹkan sílẹ̀ látàárọ̀ ọ̀pọ̀lọ wọn náà ní dáàbò ìpínlẹ̀ ṣe ọlọ́run.
1: Àmì o àmì
6: tó wá kí bàbá ọlọ́mọ pé wọ́n kó ewu jáde ọlọ́run ní fi ṣe òfòrè fún wọn.
1: Àmì o
6: bí oṣù ṣe wá dá sí méjì lónìí orí ayé ni kọ̀ọ̀kan wa kò ní dá sí méjì lágbára ọlọ́run.
1: Àmì o
6: a máa ní lọsíwájú a máa ní tẹ̀síwájú ìpínlẹ̀ ṣe ọlọ́run. Ẹni títa tara gbọ́rọ̀ gbọ́ ìbéèrè táwọn ẹ̀ẹ́dú ọkọ̀ táwọn ọ̀hún fi sílẹ̀ yẹn.
1: Nǹkan ṣe
6: gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ létí torí méjì kan tí bá lè sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹni tó
7: ní Èkó ara.
1: Èkúrọ́.
6: Màá ṣá.
7: Ó ní Èkó ara bó ṣe
1: pé yẹn. Ẹni kan Èkúrọ́ ṣá ṣé Èkúrọ́ náà pé.
7: Kọ asthma.
1: Ok wọ́n ní kọ asthma wà ń bẹ̀.
7: Ok
1: àbàwọ́n ọ̀yà
6: nǹkan oríṣiríṣi méjì tí wọ́n lọ gbìyànjú ẹ̀ wò
1: ọ̀yà
6: ìpẹ́pẹ́ tó ti pọn dáadáa tó jẹ́ dúdú tí wọ́n lọ gẹ́ẹ̀tì ẹ̀yẹ kan kọ́ wá gé ìpẹ́pẹ́ yẹn sí méjì gbogbo àwọn èso tó wà nínú ẹ̀ kí wọ́n kó dànù kọ́ wá gé kéékèèké kí wọ́n rọ sínú òkè bọ́tù wọ̀tà kọ́ wá lọ romi àgbọn tó bá pọ̀ dáadáa kọ́ fi sókè ẹ̀ bẹ́yìn ijọ́ kẹta kọ́ bẹ̀ sí ni máa mú lóòrèkóòrè ẹlẹ́ẹ̀kejì kí wọ́n wá àìdán abájẹ́gbẹ́ sunsun ló lè ràn wọ́n lọ́rùn bọ́dà ìpéjì gbé náà ni kí wọ́n jó wá lọ bí ní pálgà ẹ̀ wọ́n bá ti wá lọ kọ́ wọ́n máa bú bẹ́ẹ̀ sí ní èpò pupa pẹ̀lú ṣúgà so kí wọ́n máa kọ́ máa láwọn náà lóòrèkóòrè ọlọ́run ó lò ní sábàbí
1: ṣeun
6: ọlọ́run ní sàrẹ̀ ṣe ẹnìkan kọ wa
1: àmì elédùmarè
6: èyí ló ti kú nbẹ.
1: Lẹ́sẹ̀ tí ń fẹ́rẹ̀ dáadáa olúwa ti ṣeun
7: ẹni
1: tí wọ́n tún gbògo ẹ̀ lókun.
6: Yóò
1: dogo padà fológo àmì o kò ní gbògo tiwa o àmì o ẹ̀rí pọ́ lágbára. Ọ̀yà kí ni iṣẹ́ náà.
6: Kọ́ lọ wá ìdọ̀tí tí ọ̀gbàrá bá kó bọ̀. Ìbá jẹ́ pépà ló wà bẹ́ẹ̀ ni o kó tàbí jẹ́
1: ìdọ̀tí
6: tí ọ̀gbàrá bá ti ń kó bọ̀. Tó kọ́ra mú díẹ̀ nínú ìdọ̀tí yẹn. Tó tán bá ti wá gẹ̀ tí ẹ̀kọ́ wá fi òrìǹda tari kan sí i. Kí wọ́n ju ìdókú rẹ̀ níbẹ̀ kó máa fi wẹ̀. Ìfọ́kùnfọ́n ní kó máa wẹ̀ kó máa fi kú para. Àgbàrá òdò kò sọ pé òun ò ní léwu.
1: Bẹ́ẹ̀ni.
6: Oríire ni ò ní gbà
1: fún. Èyàn àgbà ló lè ni ò ní gbà fún ẹ ṣeun.
6: Ó ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ṣe mo dúpẹ́. Mo dúpẹ́ ẹ ṣe ò bàbá wa. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ nípa ìwé kinde tun ki awon agba lo wa o se were de were eto n lo si bi ko kodon.

Oluwa o se. Iwaju la o ma lo. We are nothing but a pen and the hand of Almighty God. Oluwa lo fi wa ko itan. Gbogbo ẹ̀dá tó wá sínú ayé ìtẹ̀lá padàdà. Gbogbo adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pẹ̀lú èyí tó ń fi àwa kọ. Mo dúpẹ́ lọ́wọ́ Adániwáyé.

ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkè délẹ̀. A ní lẹ́gẹ́sì kan nílẹ̀. Kódà ká lo ẹgbẹ̀rún ọdún sákòókò yìí. Kò lè parẹ́ láyé. Òhun niṣẹ́ tí àwọn àgbàlagbà kórè papọ̀ tí wọ́n dìjọ ṣe. Ìwé ìrìn àjò ẹ̀dá yìí ta fi sílẹ̀ fún àrọ́mọdọ́mọ. Kódà fún ìran tó ń bọ̀ lẹ́yìn titiwa. Tí àrọ́mọdọ́mọ wọ́n ó sì dé bá. Mo ń sọ nípa ìwé. Èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbọ́n àti ìmọ̀ tí àwọn àgbàlagbà kó papọ̀ sórúkọ náà. Gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí ọmọ adáre wúru ń dojú kọ lókè èèpẹ̀. Àbí ohun tí mò ń sọ òye. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tí kò tiẹ̀ ṣe é lo ṣọ́ọ̀kì fún. Olúwa ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ogun tá a fojú rí. Ọ̀nà àbáyọlá pé ìwé ìrìn àjò ẹ̀dá. Ìtúsílẹ̀ ẹ̀dá. Ọ̀nà àbáyọ ẹ̀dá. Ìlanilọ́yẹ̀ ẹ̀dá. Adániwáyè ṣe. Pénísàn máa ń ní tiwa. Lẹ fún wa nírú àǹfààní olówó iyebíyeye. Sọ èyíkéyìí nínú ìpèníjà tí ò ń dojú kọ. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń bẹ nínú ìwé tí àwọn àgbàlagbà kọ. Díẹ̀ ń tún sọ lẹ́ẹ̀kan sí fún ẹ. Gbìyànjú kó ní nǹkan ìṣúra tiẹ̀ náà nínú ilé. Kò tó di pé yóò tán. Ìwé ìrìn àjò ẹ̀dá dọwọ́ kálukú. Àwọn nǹkan tí ò sí lánàá rẹ̀ tí a fi jí ọ̀pọ̀lọpọ̀ nú ayé. Ìṣẹ̀dá ti ní kó wà láàkó tiwa. Kò dẹ̀ tán síbẹ̀. Èèyàn ò ní dàgbà tí ò bá ní nǹkan àgbà nílé. Ìyàwó tó di wọ́dísẹ̀ sínú kọjọ́ ọ̀kúnlẹ̀ ó lè bá a rọgbọ́n. Ìyàwó tẹ fẹ́ sábẹ́ ọ̀dẹ̀ ọdún kan, ọdún méje, ọdún mẹ́ta, ọdún mẹ́rin. Tí ò lóyún àárọ̀ dalẹ́. Àbí èyí tó yún ń bàjẹ́ lára rẹ̀. Oh my God. Fákúnlé Olọ́run Ọlálékan. Olúwa tó sìn. Olọ́dẹ tìlú ẹdẹ. Ẹ̀kọ́ àṣeyọrí lókè èèpẹ̀. Àfa Sheik. Abdulhamidi Ọpẹ́lóye ẹrú ìmáṣàyí. Láti Yewa Local Government nípínlẹ̀ Ògùn. Ìtàn ò ní gbàgbé irú yín. Wòlíì Samuel Adeleke Ológo Ara. Ológo Ara ọmọ Adeleke. Ẹ ti wáyé wá ṣe rere. Ìyáàfin Funṣọ Ajíbádé. Abiyamọ Agbọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ìyámọ rẹ̀kẹ́. Ọmọ adáríhuro ò ní gbàgbé irú yín lókè èèpẹ̀. Action Woman. Boss Lady. Ìyáwa. Àrọ́mọkẹ́ Balógun. Ọmọ tìjà ní tẹ gbé lọ́wọ́ yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. Torí pé àtùpà ayé ló jẹ́ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe, kò sì gbọ́dọ̀ kó. Àbí ohun tí mò ń sọ òye. Àrọ́mọkẹ́ Balógun. Ẹ ṣe. A ní gbàgbé yín láéláé. Ọlárẹ̀wájú Mickey. Látàpátá gàǹgà ńlẹ̀ Ìbàdàn olórí ọ̀dọ́. Àpáta pààrà ti ka lára rẹ̀ irúmọlẹ̀ ẹ̀dá. Ti gbọ́ gbogbo ètò tí ń lọ lóru. Ẹ ṣe. Olóyè Síkírù Ajíbóyè. Ìtàn àsọrere nípa kálukú yín. Àrọ́mọdọ́mọ yín ò ní mòṣínú ayé.
àlfàárí yóò abídèmí ohun tẹ́ ẹ ṣe ẹ ti bẹ̀rẹ̀ sí í gbà èrè báyìí lójú owó rí àtàwa àtẹ̀yìn ẹkún ò ní kàn wá tó bá tún kùn láyé tómi ó bá bọ́ lójú wa omi jẹ́ ayọ̀ ló máa jẹ́ olúwa ò ṣe pẹ̀lú ibi tó tó rìn àjò ayé wa dé àdúpẹ́ a sì mọ́ àmọ́ lórí àbí ohun tí mò ń sọ yìí. Ìrẹ́ńṣẹ́ ọlọ́run alàyè wòlé ọ̀gíní olóyè kamaldin ganiu ọ̀dẹ̀ kọ́tìn látàlẹ́sìn lọ́yẹ́ lẹ́ẹ̀bàdàn ànábì ọjọ́ ànábì tó ní sàábé tí mi gan jẹ́ kanú àwọn sàábé bàbá òní ni màá kólùwọ́jà ọ̀la màá kólùwọ́jà ọmọ aráyé òní kó aburú ọwọ́ tí wọ́n jà wá eré la ṣe fún ayé tó bá jẹ́ pé lóòótọ́ pẹ́ ni tí ò bá tajà ayé rò pé ọ̀yẹ́ kó gbowó òkúta ẹ gbọ́dọ̀ fẹ́ kún san fún wa tọ́ra àpá ayé lẹ́kún àátà tẹ́ǹtì ayọ̀ ń lè tì yín láìpẹ́ àti lè tì wá náà. Alhaji Abdulhakeem ọlọ́run kọjá ẹni àáwú sí ìlẹ́bà mi ṣé o olóyè ayọ̀dẹ́lẹ́ adédọ̀kun láti ìlú ẹdẹ bàbá dókítà mo kú yín àájọ gúnlẹ̀ ayọ̀ ni tìyín ò ní bàjẹ́ alhaji ramon ọlọ́run ṣògo ò dúpẹ́ o ọmọ bàbá wa kéwì àgbà olúwàbá mi fọ̀rún kẹwọn ẹ̀pá wọn náà tún ní dára wa báyìí ìwà ẹ̀ṣẹ́ ta ló kàn ń bẹ̀ ọmọ bàbá wọ láàrin iwájú àdépọ̀jù ẹ̀yin àdúgbò mo dúpẹ́ lọ́wọ́ yín o sẹ́rí kí ogun dípẹ́ múlẹ̀ ọmọ anífowó ṣe princess àfẹ̀jẹ́ sọ̀rọ̀ ọmọ tọ́lá ní mo yin olúwa ìyá náà sí ìbò yín mo dúpẹ́ láti gbogbo àwa tá a wà lójú òpó pàápàá jùlọ àfáà sẹ́ríkì ayé gbà mí ayọ̀dẹ́lẹ́ gbogbo ẹ̀yin tẹ́ di ìkànnì wa mú fáwọn tó bá fẹ́ rà bó jẹ́ ń fi àwọn nọ́mbà wọ̀nyí síta àwọn ní kí wọ́n dání ó pe tiẹ̀ ìgbọ́n ẹ̀jẹ̀ ń sáré pé méjì yìí mú gègé 08054187981 080-5418-7981 080-5418-7981 tàbí 080-5547-1669 080-5547-1669 080-5547-1669 080-5547-1669

0: adua agbara to fi gaju ti ota lo loruko jesu agbara o ma bori ogun ota wa bori
1: amen
0: mo ni wa bori
1: amen
0: mo ni wa bori
1: amen
0: and the name of jesus
1: amen
0: ogun aye re wole
1: amen
0: wa de se bi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: gbo mi asiri nbe laye ogun adaja wa awon ogun abe aso mo pade enikan nigba ta jo soro to so nkan tin se lagora mo wo lato kedele ko se to le fura ah anu e de se mi mo ni so gbagbo olohun gbagbo je gbadura fo ade gbadura mo ko nbe ogun yen se bi o se mi o le mo tori apada ira mo gbo mi sa ti mo so ni pe ogun mo sa pamo teyan o ki mo mo gbadura loruko jesu ti oro mi ba yi o loruko jesu ti nasareti ogun to sa pamo lagwara re oya jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: eyan na mo mura beyan o gbagbo eyan o ki joko eyan mo sa ere ara e ko ba le bo tori pe ogun to nja yan ogun yan o fe ku nbe taye ba pogo jani won a wa lo wa awon eso wa tu duro ti lati ma monitor ogun yen so won a fe ko ogun yan ku o iwo fura enu nigba leyan se gboro sari ara e nipa irin ajo adura leyan se nbo awon crusade kan laipe yi olu a fi awon asiri kan han ah so pe ogun wa
1: ogun
0: wa o wa bo ko de bori e
1: amen
0: in the name of jesus
1: amen
0: o bere kan be nu mo e ja wo ti we map ori karun e ba bere ni ese 25 we map ori karun ese ke 25 yes
2: obinrin kan ti o ni itun ẹjẹ ni ọdun méjìlá ẹni tí ojú rẹ sì ni okú pọ lọdọ ọpọ àwọn oníṣègùn tí ó sì dídán gbogbo tí ó ní tán tí kò sì sọrọ rẹ ṣùgbọn kàkà bẹẹ ó pọ síwájú nígbà tí ó sì gbúrò jésù ó wá sẹyìn rẹ láàrin ọpọ ènìyàn ó fọwọ́ ka sọ rẹ nítorí ó wí pé bí mo bá ṣàlẹ́ fi ọwọ́ mi ka sọ rẹ ara mi yóò dá lọ́gẹ́
0: lọ́gá
2: ní ìṣe ẹjọ́ rẹ̀ sì ti gbẹ́
0: wúmà yẹn ló ṣọ́gbó tógun bá sá pamọ́ sára èèyàn béèyàn bá jókòó tì síbẹ̀ ogun yẹn lè pẹ́ o yóò bá bọ̀ wọn tó owó tó bá ń dùn yàn wọn ti bọ abẹ́ aṣọ.

tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tàn yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: see your doctor.
1: Oh yeah. Ṣé fún ẹgbọ́ ọ̀ṣẹ̀ àbùfọ̀n Good Mama tuntun ló mú ìmọ́tó ní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀. Dọ̀wọ̀ lónìí.

0: fo rẹ sofo.
1: Má fowó rẹ sofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Ríjìnà
1: náwó díẹ̀.
0: Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: ati bere eto
1: baba
0: olorun wa se pupo se pupo dola ni alade laja dakun gbogbo kirakita gbohun safefe to kuro nle to ba yawo re soro to kuro nle to bo ko re soro o wa de no studio fe gbohun safefe
1: Olorun ma jari Olorun ma jari Olorun ma jari
0: ejo kilo fe sele no
1: kilo fe sele yen
0: e mo ru nkan yen kilo ma sele gana
1: se kilo le sele fun yen
0: un to ma kan ni pe akiri afefe mu
1: beni
0: akiri omi mu
1: beni
0: ko seni to le mofo tori afefe legelege loruko baba iji efufu lele loruko baba ojo kakakeji o pa mi iji o ya deru yo ma lo ni tori agbesinu ni tegbe akunsinu
1: ni
0: tefon oro hunhun inu elede digbe oku ajaki igbo oku agboki ka oku orita ko jiyan ebo oro ko ma gbenu omo awora bi ti gede ye
1: Pẹ̀lẹ́ rí mi kà sí nǹkan.
0: Ọmọ yẹ ọdún dàbí kéwì.
1: Àbí sùúrù.
0: Ọmọ yẹ ọdún dàbí kéwì
1: ni. Ọlágbé àpọ̀.
0: Ká tó máa wá jókòó ní stúdíò báyìí.
1: Ọlọ́run ṣeun.
0: Ọpẹ́ fún Ọlọ́run ọba.
1: Àwa bùkátà
0: ló dénú. A jẹ́ wípé a tún ti dé ní àárọ̀ tòní. Wọ́n ní kango kango lohun agogo.
1: Bẹ́ẹ̀ni.
0: Kẹrẹ jẹgbẹ́ iná ni ohun akèrèǹgbè. Njẹ́ ẹ mọ̀ pé bí akèrèǹgbè ṣe tóbi tó ni. Kò lohun agogo lẹ́nu. Àtàrí kéré iná látàrí. Ọwara ojo ti gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹrẹrọ bí ẹni ó sùn. Ọmọ tí àjàná rò. Ilé tọba mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tú ṣùgbọ́n lọ́wọ́n ọba ló ń fún wa ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: A tún ti dé sí yín lọ́rùn láàárọ̀ tòní. Bó ni gbogbo inú ilé o, bàbá, màmá àtàwọn ọmọ. Àwọn ọmọ yín tó wà ní ìdálẹ̀ ṣẹ̀ ń gbúrò wọn o. Láyọ̀ àti àlàáfíà lájọ máa pàdé.
1: Àmì àṣẹ
0: mi. Ẹ bá mi ṣàmì ẹ.
1: Àmì.
0: Tó mídò mídò alágbẹ̀dẹ èdè lérè ṣítù ló ń kiyín. Èmi àti Lógun Lẹ́kọ̀ọ́ mi.
1: Yẹ́sìkẹ̀.
0: Ẹ báríkà jímọ̀ o.
1: Mí ta kiyín jù. Ọ̀dà ẹ̀jẹ̀ kémi náà máa kiyín. Torí pé torí ẹ̀yin làwa ṣe wà ń bí. Bẹ́ẹ̀ torí ìkànnì ọmọlúàbí lẹ́lẹ́dùn àfi ṣẹ̀yìn náà tẹ rọra mí tẹ tún mi. Ẹ máa jẹ ìgbé ayé splash torí pé ìgbé ayé tí ọ̀la kàwé ni. Ìgbé ayé tó ń tan ìmọ́lẹ̀ ìgbé ayé tó ń gbẹ̀yìn lólùfẹ́ gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ aláwa kẹyìn jẹyin lọ nítorí náà nǹkan agbóúnjẹ òwúrọ̀ yín dé ẹ̀jẹ̀ káàjọ wà pa káàjọ lẹ̀kọ̀ ẹ̀ síbẹ̀ wákàtí kan gba kóhun kó máa dàbí wákàtí 5-100 ni o tẹfọ́tẹ̀dọ̀rọ̀ yẹn lágbédé ẹ̀ máa lọ sí àtayé olùjára ní àgbáyé ojú òpó facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 ìbàdàn ẹ̀ like ẹ̀ love ẹ̀ share comment yín ẹ tó tẹyin nìyẹn ẹjẹ ògbéra ẹ máa bá wa ṣe ní mẹwàá mẹwàá ẹnì kọọkan tọlá ní aládélájà lórúkọ tèmi yẹ ìròyìn ní àwòkọṣe eré ọmọ tán sọtàn sọtàn gbùráyé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín
0: ó wà níbẹ̀ one woman battalion tó láìgbára wa ní àkókò ẹyin tí ẹ̀ ń tẹ́tí sí wa ti fún tẹ̀dọ̀ ìròyìn láti ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ láwà nílùú ìbàdàn tí ṣe olóòlù òpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà a jẹ́ pé ká ṣe pàápàá bí o lè ti wúre ká lọ sí inú kòmú òkun tó jáde inú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa èyí tó wà lórí igbá ní ọjọ́ tòní mo ti wà ní inú ìwé ìròyìn sponge the punch fún ti ọjọ́ òní ẹni kí ló wà ń bẹ̀.
1: kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: ọkà sí ara ọfà láńtà lọ́wọ́ o wọ́n ní igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan rí alhaji atiku abubakar àti amechi àwọn méjèèjì wọn ti jọwọ fọọmù tí wọn ti fi báírò ṣiṣẹ lé lórí fún àti lè gbé igbá ààbò láti di ààrẹ fún ẹgbẹ òṣèlú African Democratic Congress ADC nínú ìbò gbogbogbò ọdún 2027 ó wà nù ìwé ìròyìn the punch gàdàgbà gàdàgbà.
1: o ti owuro ni bayin
0: eku agba
1: oda lapodo temi e je ka gbe yin lo sakata re bola amer tinu bo ti orilede nigeria won ni egbo are orilede yin na lo sere beju o eka idoko owo wa ni orilede nigeria o gbera tapatapata porongodo koda yin kon o je ka gan tabili idagba soke julo nile africa o ye dele in lo so be abala keji oro wike na bo ta bombo oni egbo ko si n to nje be alepo won japo won ojapo egbe osilo pdp pelu egbe mi ni apm ni oni rara o egbe osilo pdp oduro soju kan kore e wa iroyin the nation lati riyun gbo a o gbo yebe se ti gbo yin laaro ni o
0: to mo tun ti wa ninu iwe iroyin daily post fun ti ojo oni eyi ti o nsoro nipa ilakaka itiraka igbiyanju lati do ipo gomina ni ipile kebi lodun 2027 ohun to wa nbe na ni pe malami
1: edito
0: o ti fi form re sile ninu eyi to ti nsalaye pe ohun ni fe lati gbegba bodi gomina ninu egbe selu adc lodun 2027 iwe royin daily post fun ti ojo oni na lo gbe be ti o si mojo oni pe ojo kedogun osu karun 2026 oni o ma san wa sowo
1: ami ase
0: oni a san wa somo
1: ami
0: oni a san wa si aiku ba le oro
1: ami
0: gbogbo igba aje ta ba gbe ere repete ni o ti be jade
1: ami ase
0: baba se ntaja ta nse kara kata kata kara a ma re ni muse ni o
1: ami
0: tori iseju aya iseju aya ti le bo npe ni second ni owo ma wonu apo yi
1: ami ase
0: oro jade ase le ba
1: oda lapodo temi eja lo sakata mogaje egbinsola en so gbe osiba kare fotikere tikere omo egbe osulu accord won ni tori pe bi omo eni ba se daradara eje ka gbo osiba kare fun won ni egbo won bo ta bombo won duro toyanyan won wo gboro aye won supo piti motera bo sugar eje mbole to ti waye tawon lolufe egbe osulu accord ti a ti sere beje lo ngba ta ba wo ani gbogboro yin ko a gbe wa si akata yin sogbada je ka te sowo iwaju woni egbema wa fo baje nipele osun awon na se be won duro toyanyan o lakata gomina ademola adeleke woni tori pe baba ni ka wo wa awon ija ti n waye ni ikirun gomina gbe awon igbese lame to lame to kan kala fi akole pada sibe won na duro korikori lakata gomina igbese to n gbe yen o gangan ona ona lo bo si ba wa ni oro se je gan a gbo yebe se ti gbo yin laaro oni
0: bi oro se je gele lori ti fun te do iroyin ikani omo luabi the integrity station splash 105.5 fm ile fufu balao felele ni badan na le fe ma gbo bayi o mo ti wa ninu iwe iroyin the punch bi ti mo ti ri ko mu okun ti fun te do kan ti mo lero pe opolopo awon eyan to n tele wa kaakiri eleku jekun orilede agbaye yo ni ife si ohun na ni pe je karira o awon eyan melo lo wa leyin nitori temi na o to ba so pe mo lo bi mo lo koko ye ko mo ru nkan to nsele lasiko yi one of them mo pe ikaya soke o wa lori ba se nba ta se nte ba se nte ba se nba gege bi idibo abenu egbe oselu alajimo se onitesiwaju all progressive congress apc o ti bere o awon yen lobby won lo koko awon kan kaya soke awon kan se pe pe pe everyone now ati ra re yin lana e mo ru nkan ni oh my god the punch lo gbe mi do mi do mi
1: mi mi ẹjẹ ọbọ sọkata tẹmi
0: ewo ni ẹbẹ bi ta ti papọ
1: ẹ
0: ani ka eriwa
1: ẹjẹ ọbọ sọdọ mi
0: ani eriwa
1: ẹjẹ ọbọ sọdọ
0: mi eriwa e te so sokolo mu okere po
1: ju
0: o dara da ti ora so ngba gi
1: ni are ti o si wa du gbe o
0: dara da ti ora batana le si lo ye gbe nudo ba le so gbe so so ma lo dara da kura re kuro wa ju mi
1: oluwa mi e ma binu o da je ka gbera ti ka lo tara tara ko di wo la ka ta jadi woni oro bo ta bombo lati akata o lu femi ajade ogun toyinbo eni ton se alaye o wi pe gbagbagba na lo nduro eyin o fun igbese kan ikorajopo tegbe osilo pdp ati apm onise re arin gbogbon ekun bo fun oyo yi elegbomo ti asofin beun ekun yen gbodo ko goja ogbodo duro tan ogbodo se aseyori eto tun gbodo kora e nibo ni ajade ti gboro nkale o nigba ta ba wo arin gbogbon royin ko a gbo yebe se ti gbo yin eyan ni aro oni ṣùgbọ́n ìròyìn ayò kan bẹ́ẹ̀ ń bí wọn ní ẹjọ́ mọ̀ pé nípínlẹ̀ ogun gómìnà wọn bẹ̀ ti ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì o ó ti ṣe àwọn ìlànà adójútòfò ètò ìlera wọn ó ní kí wọn rà mọ́ fi jó kẹ̀.
0: ní kábímọ̀ làmì fẹ́ ṣe gómìnà ogun ẹ̀dọ́wọ́ desmond tó díje adégbòyega mọ̀nàkó chapalaroba abrakadabra kúrò wọlé lafẹ́ owó tó pọ̀ yàtúrò ẹ̀ mọ̀ I want tiare. I want tiare.
2: I'm in love.
3: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Bẹ́ẹ̀ni tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ jà lórí tábìlì kan ní ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ wa ó yá ẹ máa lọ sí àti ayélujára ní àgbáyé ojú òpó Facebook ẹ lọ ṣe àwárí @FM105.5 Ìbàdàn. Ẹ jẹ́ àjọ kọ̀wọ́rìn kẹ́ ẹ lè jẹ ìgbádùn rẹ̀ tí ròyìn tàwòrán. Bẹ́ẹ̀ni tẹ́ ẹ wà lórí rédíò yín ó yá ẹ bọ́ ta o. Ẹ lọ ké sí onílé iwájú onílé ọwọ́ ẹ̀yìn kọ́ tọ kankan gangan. Àwọn tí ń sọ̀rọ̀ lẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì àlàáfíà ẹ pa wọn náà adájẹ ọ̀dà ìwọ jẹ kémi ó jẹ ni mo ká yọ ọ̀hún ó dùn. Ọ̀dà yìí jẹ́ ká gbéra tán ká lọ sákàtà ẹni tó jẹ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlátúnjídé Yusuf. Àná òde yìí ò tó jẹ ọ̀jọ́bọ náà ní ṣàlàyé wípé bí a bá lọ sí ẹ̀ka sọ̀gbẹ́dìgbòrò lẹ́ka ètò ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ẹ jẹ́ mọ̀ pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá tọ́jà ibùdó ilé ọṣọ́ ọlọ́pàá ọ̀hún kéréje níní ńlá ó gbòòrò ó bíntín ó kéńbe ó ní ẹ tó bí 1,000,000 ò ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ṣá bí a bá wá wo ipò tí ètò ààbò wà lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ ẹ rí 1,000,000 tí a pẹ̀kẹ́lù yìí 2,000,000 péré òun náà ló ṣe bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ó tẹ̀ sí ọwọ́ iwájú ó ní bí a bá ní pé ká wò ó wá ó ní àwọn 2,000,000 iléeṣẹ́ ọlọ́pàá tí à ń sọ nípa rẹ̀ yìí ìyẹn 2,000 police stations nationwide ó ní gbogbo àwọn ilé ibi àbákojọpọ̀ ẹ rí wípé kò tó nǹkan torí pé ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà à ń pọ̀ sí o. Ó ní bí a bá ń sọ nípa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nationwide ó ní ẹ̀rí pé eléyìí ó bí ń tí pọ̀ nítorí pé àwọn èèyàn tá a wà Nàìjíríà à ń pọ̀ sí lójoojúmọ́ ni èrò pọ̀ ṣùgbọ́n ṣá iléeṣẹ́ elétò ààbò ó kéréje kò tó nǹkan. Nígbà tí ó tẹ̀sí ọwọ́ iwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní bí a bá ní ká wò wá bí ẹ bá kà wá bẹ́ẹ̀ bá kà wọ́n tá a kà gba owó mọ́ tá ẹ̀ka yín náà fúnra yín mọ́ ó ní ẹjá mọ̀ pa mọ̀lẹ́ mílíọ̀nù gbé mílíọ̀nù pọn o. Ó ní ní bẹ́ẹ̀ ńlẹ̀ báyìí lẹ́yìn tó sì jẹ́ pé bí a bá wá lọ ọ ń lọ péré bílí ó ní èrò yìí pọ̀ ṣùgbọ́n ṣá ìlànà sọ̀gbẹ́dìgboro wa ó ní apá kan ó jà mọ́. Nígbà tí ó ṣe atótónu rẹ̀ sí ọwọ́ iwájú ó ní ní tòótọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣeré bẹ́ẹ̀ ó ṣe àgbékalẹ̀ àwọn ìlànà ìpàdé ìjíròrò kan lẹ́yìn tó sì jẹ́ wípé ìlú Àbújá náà ni ètò ọ̀hún ti wáyé. Ó ní àwọn ẹlẹ́kàjẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò ààbò wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Dẹ́sù tẹ̀ wájú nú ọ̀rọ̀ rẹ̀ ó ní bí a bá ní ká wò ó kọmíṣánná eyín ò fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ìlànà ìdàgbàsókè ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ni ó ní òun gan ṣàlàyé bí ẹ wo bá a bá gbé kinní sí orí ìwọ̀n iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńlẹ̀ ó kéré níyeníye o láti lè ṣe bẹ́ẹ̀ kó gojá ìpèsè ètò ààbò tí ó dópin dọ́ṣọ̀ fẹ́mi àti dúkìá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn náà rèé o sẹ́yìn náà gbọ́ báyìí ẹ gbọ́ wínrínwínrín iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà 3,000 ni 3,000 police stations jákèjádò Nàìjíríà wọ́n ní ṣùgbọ́n nínú 3,000 àgbáwo 2,000 péré òun ló ń ṣiṣẹ́ tíṣẹ́ wọn dá.
2: Kí ló wá ṣẹlẹ̀ sí àwọn yòókù tí wọ́n lè ṣiṣẹ́ tíṣẹ́ wọn dá?
1: Ìyẹn ni kán wà lọ́wọ́lé lórí.
2: Ọlọ́run ó labẹ̀ kọjá.
1: Abẹ́ẹ̀ni báyìí bí Ọlọ́run gbà wá kọ́lọ́run kó bá fún yín ní agbára kẹ́ ẹ bá wa ṣe kinní kó dáa tán ni.
2: Ṣe rí níbi yòówù tí kálukú wa bá wà kò sẹ́ni tí ìfẹ́ ṣe dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn tí máa ń sábà ba nǹkan jẹ́ náà ní jẹ́ kí orí àwọn èèyàn tó fẹ́ ṣe dáadáa wù ú.
1: Bẹ́ẹ̀ni.
2: Kọ́lọ́run kó ṣàánú wa.
1: Àmì.
2: Tó ẹ̀yin èèyàn wa mo fẹ́ lọ sí agbo òṣèlú láàárọ̀ tòní. Lórí ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ la wà Nìbàdàn. A ní láti fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ gbé rédíò sọ́dọ̀ tẹ yí sókè nítorí ìfẹ́ tẹ ní sí iléeṣẹ́ yìí Splash 105.5 FM. Ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Ẹ̀yin tẹ wà nínú mọ́tò àkí ẹ̀yin náà ẹ̀yin tẹ ti wà lọ́fíìsì yín tẹ yí rédíò sókè àbí bá mi lóko ìyá mi lẹ́gàn àti ẹ̀yin tí ó ṣe pé ẹ wà lẹ́nu rìn àjò bàbá dírẹ́fà ó ti yí sókè ẹ wá jọ ń gbádùn wa mídò mídò àti mímímí. Ní báyìí o ni oruko gbogbo ebi egbe oselu accord o ti han gbangba gbangba bayi ta ba nsoro nipa egbe oselu accord ni ekun gusu oyo oyo south senatorial planning committee yen igbimo alatu egbe oselu accord ni ekun idibo gusu oyo won la fi akoko yi dupe dupe pe okun mo riri gbogbo awon ti o sugba awon ton se atileyin fun awon se ti awon mo egbe oselu accord na ni ka so ni abi awon alatileyin lokunrin lobinrin lomode lagba lawon to tobo di dada ati awon ti oro idagbasoke egbe oselu accord to kan gbangban te dori awon afeni ferere ti won fi nu fido ti won peju pese sibi eto alarinrin kan ninu eye ti awon eyan ti nfife han lati do ipo senator ni ekun gusu oyo eyi to waye ni ojo ketala osu karun may 2026 ni ibi kan ton pe ni watershed ni lu ibadan abeko mogaji igbinsola sunday o wa gboriyin fun gbogbo awon mo egbe oselu accord party bi won se ya keti keti tuyaya tuyaya wa sibi ayeye ipejopo awon mo egbe oselu accord ti awi na fun ifokan si won toto ati atileyin to gbangban eyi ti won safihan re nibi eto afihan ife ti won ninu egbe oselu accord party ti aso yi to si wa ja si rere ni gbogbo ona won ni ope lowo amulaga to nbeyin duro loke enu o won ni bi awon eyan se tuyaya tuyaya ti won ya ni keti keti keti o je mani gbagbe ta ba nsoro ninu itan akiti awon oloselu ni agbegbe gusu oyo oyo south senatorial district won ni awon tun fi emi ope han si gbogbo awon ijoba ibile mesesan tin be ni apa gusu oyo yen ekun ti senator la so senatorial district fun bi won sese atileyin won bu ola won bu eye fun gbogbo awon ti awon pe inu egbe oselu accord party ti kaluku won to si fife han to se wi pe inu kaluku lo dun ni ojo na iyato si eleyi ki n se papapa tori mo fe lo sibi kan o ti ye tola ni aladelaja ohun na si ni pe okay o gege ba se n ba oro ohun bo won ni gbogbo awon to gbe eto na laruge awon dupe eni owo oludare owo labi amos tori despond to the g mo ti fi gia si o ti n sare bayi fun ipo asiwaju ti won wa arojile afojusun ati gbogbo bi won se n se atileyin fegbe egbe accord ni ipinle oyo ina ni won so won la won dupe dupe pe okun lowo gbogbo awon asaju ninu egbe oselu accord party inu eyi ta ti ri omowe oriyomi amsat ododode
1: ben
2: abi oriyomi de ododode
1: ododode ni o
2: akaka tri kakaka kabi aka
1: yes ke
2: aka yen si aka gbeda ola pelu erin aka ni oniri juma bola ka jo bi aka olukakaka ti kanara lai ton ma gbara mi bo bi ipo dikara oriyomi ni jebe
1: oriyomi de
2: jojo
1: odejo
2: le joli bayi won gbogbo yin le se o lakotan nitori despond to the g tin be niwaju mi won lawon mo riri bi gbogbo kaluku won ton satileyin fegbe accord ti won si wa ti won se ojuse won won ni ka ma gbagbe pipe dr Oriyomi Amsat Okikiola ohun ni o n gbe igbese lati di gomina wa ni ipinle oyo ke fase si o honorable surveyor olujide fasoyin be na ni awon gbagbe awon to wa lati iha ariwa ati ekun dibo na aspirant honorable Ibitoye Said Ibadan Southwest ati gbogbo awon constituency number 2 aspirant o ti yi won be yen omowe Franklin Folahan lati ijoba ibile Edo so pe deni honorable Ahmad Adewale Ibadan North East constituency awon ni oludije elekeji honorable Obisesan Olamide Ibadan North East constituency oludije akoko ati opolopo awon eyan to se pe ijo atorin no fi munu awon eyan dun lojo na accord party
1: I got you.
2: Ah kaluku n patewo accord okay. Uh-huh. Accord
1: Befum.
2: Accord
1: uh-huh.
3: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espeso espeli no di salary oya lopin gbianju espeli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Oya, oya, oya, tin fun egbo o se abufo good mama tutun bi mu imo tun ni etekete wa pelu igbelaruge orun didun fun isodo to si gbogbo yi lo wa ninu idi tutun ti a se fun igbeleke re do wo loni

0: enjoy the delicious rich taste of Cremella for that great taste in tea, pap, coffee and other choice of meals.
1: It tastes better with Cremella.
0: It tastes better with Cremella.
2: Bẹ́ẹ̀ni Akínkwé káàbọ̀ padà sẹ́kọ̀ọ́nì tí ọmọlúàbí ti fún tẹ̀dọ̀rọ̀ yín ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú.
3: Bẹ́ẹ̀yàn bá ti ń gbé ìpolówó ọjà wá sí Splash àti Lágelú, kò tún nílò kó máa ṣe wàhálà mọ́. Ọjà yóò polówó ara ẹ̀. Mídò.
2: Mímímí.
3: Wàláì Jésù ń gbọ́.
2: Àjẹ́. Ọdún adé yìí ti wa ní àtayélujára ní àgbáyé, adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín bó ti ẹ̀jẹ̀ pa ní kíde sí ó gbọ́kọ̀ rẹ̀ ilẹ̀ kárí kò ṣe kágbéra pápápá. Káwo wa ń wa kọ́kọ́rọ́ kí elédùn àjò orí kọ́kọ́rọ́.
3: Bẹ́ẹ̀ sí pẹ̀lú ìṣe epo sọ ní ìsìn, ọ̀dà lọ fẹ́ ṣàkóbá fún.
2: Elédùn àjò orí kọ́kọ́rọ́ tí ó fi gbé wa o. Ọdún ẹjẹ́ kẹ́mi náà gbé lọ tààràtàrà òkòdìwọ̀ lákàtà ẹni tó ń díje. Ẹ̀yin ọ̀hún sí ilé ìgbìmọ̀ ti aṣojú ṣòfin lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ìkórajọpọ̀ ẹgbẹ́ òṣèlú ti APM ní àárín gbogbo Ọ̀yọ́ nínú gbọ́nà Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ẹni tó ṣe àkàwé ìkórajọpọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ méjì ọ̀hún tó dọ̀kan tó wá gbòòrò láti rí dájú wípé ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó dúró gidigba ní ọdún 2017 nígbàtí Àjàdí tó ṣípayá gbólóhùn ọ̀hún ní ọjọ́bọ̀ ẹ̀yìn onígbọ̀ngàn la màpó nílẹ̀ Ìbàdàn níbẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà àwọn tó ní kìmí tó sì jẹ́ pé wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá wọ́n lè dá sàmú kíọkí ọlágbó òṣèlú wọ́n kórajọpọ̀ síbẹ̀ níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Olúwaṣeyé Abiodun Makinde o lẹ́yìn tó jẹ́ pé gómìnà wọ́n kéde èròǹgbà láti rí dájú pé tó bá di ọdún 2017 o àwọn náà ṣetán àwọn ọmọ díje sípò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ṣe atótónu ọ̀hún pẹ̀lú àwọn oníròyìn níbẹ̀ ni Àjàdí ti tẹ̀sọ́wọ́ iwájú wípé ẹ wò ó ìkórajọpọ̀ ti ẹgbẹ́ òṣèlú ti PDP àti APM wọ́n níṣẹ́ rí ẹgbẹ́ òṣèlú méjèèjì tó kórajọpọ̀ tó wá di ẹyọ kan òní bàbá ní ká béèrè o ní ti tòun Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ó ní ọ̀gángán ọ̀nà ní sọ nítorí pé ìgbésí ọ̀hún ó dúró bẹ́ẹ̀ ó sì wà dúró ó dúró ṣámúṣámú ni nígbà tó tẹ̀síwájú nínú atótónu rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé àkàrà wò pàdé kápá ẹ̀kọ́ gìrì tá a bá mú yangan tá a fi sọ́yan gan a máa dá yangan lára ó ní ìkórajọpọ̀ náà ó náà ló ní í ṣe o láti rí dájú pé gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ti PDP ni àti ẹgbẹ́ òṣèlú ti APM ni ó ní bí wọ́n ṣe kórajọpọ̀ bí a bá mú apáta abẹ́ ikun ìtàn o ó ní kò so méjì kan ọba àwẹ̀ jẹ́ yóò túbọ̀ jẹ́ kí òun náà kó tó pé dáradára nígbà tó wá tẹ̀síwájú ó ní bẹ́ẹ̀ ni o ṣe rí ìkórajọpọ̀ méjèèjì tó wáyé ó wá di ọ̀kan tó gbòòrògbòòrò tó yàràmùyàràmù ó ní bẹ́ẹ̀ ni ara àwọn ìlànà nìyẹn ẹ jẹ́ ká tún kórajọpọ̀ ẹjẹ́ àtọ́ báyìí lágbo òṣèlú ó ní eléyìí ó dúró tọ́ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ṣá o bí a bá tún ní ká wá wò wá èrè wo ni ó ti pasẹ̀ ìkórajọpọ̀ ibode ó ní àkọ́kọ́ ó ń ṣàlàyé nípa ìgbéléwọ̀n àti ìfẹsẹ̀rinlẹ̀ ìṣèjọba àwarawa ní àwùjọ wa ni ó ní òtún wá tán síbẹ̀ nítòótọ́ ẹ̀yin náà mọ̀ pé

0: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
1: It's morning and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's Corn Flakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast. Breakfast time is Kellogg's
2: time. Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: A kì í kàbọ̀ padà sí orí ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn tí ẹ̀ ń jaládùn lọ́wọ́lọ́wọ́ láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Mínísítà tó jẹ́ ti alákòóso ètò ìnáwó tó tún wá jẹ́ alámòójútó bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa gbèrú dáadáa, Taiwo Oyedele ti ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń fi gbogbo ọ̀nà gbìyànjú tiraka làkàkà láti rí wípé orúkọ rere Nàìjíríà ń lọ síwájú. Kódà ó tún pe àwọn orílẹ̀-èdè àgbáyé lọ́tún àti lọ́sẹ̀ gẹ́gẹ́ bí àti lè jẹ́ olùdókòwò lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa gbèrú sí. Yàtọ̀ sí eléyìí, wọ́n ní tẹnukọ́ tètè bọ̀ lìkọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń dá gbogbo ọgbọ́n láti bá a rí wípé àtúntò tó ń dé bá ètò ọrọ̀ ajé jẹ́ èyí tí ó tàn ká àwọn orílẹ̀-èdè tó bá bá wa ní àjọṣepọ̀ bákan náà. Nígbà tó ń bá àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ti ìpàdé àpérò kan tó jẹ́ ti àwọn aláṣẹ ní gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà tí wọ́n pè ní African CEO Forum tó ṣẹlẹ̀ ní Kigali lórílẹ̀-èdè Rwanda lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mínísítà ṣàlàyé wípé gbogbo ìlàkàkà àti ìgbìyànjú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu káàkiri orílẹ̀-èdè àgbáyé ó dá lórí àtirí wípé kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó fẹjú kẹ̀kẹ́ kó sì jẹ́ orísun àǹfààní ńláńlá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní pàtàkì ta bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ka àmúṣagbára tamọ̀ sí power àti ìwakùsà mining, ká má gbàgbé gbogbo àwọn àgbékalẹ̀ nǹkan kò ṣe mọ́ ní tí máa jẹ́ kí orílẹ̀-èdè kí ó lè bá a ṣe sóore. Yàtọ̀ sí eléyìí, lára nǹkan tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún mẹ́nuba iná ni wípé wọ́n ní Bọ́lá ń ṣe ṣẹ̀dá rẹ̀ kì í rẹ̀ o, kì í sùn, kì í wo, pé fúnra ara rẹ̀ ló máa ń gbé ìgbésẹ̀ àkọ́kọ́ láti máa polówó orílẹ̀-èdè Nàìjíríà yálà nípa ti ètò ọrọ̀ ajé àti àǹfààní rẹpẹtẹ tó sọ̀dọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà bákan náà. Wọ́n ní tá a bá pe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní olùpolówó ọjà àkọ́kọ́ fórílẹ̀-èdè Nàìjíríà, Oyedele ní àti ìjayò pa. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ó ní àìmọye ìfikùnlukùn àti ìpàdé lọ́tùn lósì ló ti wáyé pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé lórí àǹfààní rẹpẹtẹ tó sọ̀dọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà àti bí ó ṣe lè ṣe atọ́nà ìdàgbàsókè iṣẹ́ okòwò àti ìgbélárugẹ ètò ọrọ̀ ajé bákan náà. Mínísítà ṣàlàyé síwájú wípé lára àwọn ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé lára rẹ̀ láti rí ìdókòwò tó ń pè wọnú Nàìjíríà wá. Pàápàá jùlọ lórí ìdàgbàsókè ibùdókọ̀ àti iṣẹ́ ìwakùsà. Ká má tún gbàgbé ìdásílẹ̀ ilé-iṣẹ́ okòwò àti ìgbélárugẹ rẹ̀ bákan náà. Ó wá ṣàkíyèsí nígbà tó ń tẹ̀síwájú wípé ìdókòwò gbogbo tí Nàìjíríà ń ṣe ó jẹ́ nǹkan ńlá tí ó ń polówó ara rẹ̀ fún gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé. Ó ní ìyàtọ̀ sí èyí, gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ń gbé ló dá lórí àti jẹ́ kí Nàìjíríà dára ju bó ṣe wà yìí lọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àìṣeyọrí ló ṣe é tọ́ka sí. Oyèdélé tún mẹ́nuba ìlàkàkà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìpàdé gbogbo tó ń lọ fún káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó tiẹ̀ tún mẹ́nuba ìjókòó pàtàkì tí wọ́n jọ ṣe pẹ̀lú ìpàdé alárinrin àti òun pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Guinea, èyí tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó sèso rè gbà. Ẹ wò ó, Bọ́lá Ahmed Tinubu ó kàn jẹ́ ẹnìkan tí kì í pariwo síta ni. Ó ń ṣe bẹbẹ, ó ń dá bẹbẹ lára. Tọ́lá ní lù ú ló ń tẹ̀.
5: Ọ̀dà ká gbéra tán ká lọ ká wò wá ká lù ú ló ń tẹ̀ nípínlẹ̀ Ògùn ni. Gómìnà wọn nípínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun náà ló ti kéde ẹ̀yáyá wípé ọwọ́ ìgbáládùn ó ṣe bẹ́ẹ̀ ó ti gbòrògbòrò ó dé àkàtà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀. Ẹ̀yin ọ̀lẹ́ka ìlànà àdójútòfò lẹ́ka ètò ìlera àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Ògùn nínú àtẹ̀jáde kan tó bọ́ta láti àkàtà ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ọba níbẹ̀ ẹ̀yin ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀nàsànyà ó ṣe àlàyé ní ẹ̀kúnkẹ́kẹ́ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ̀yin ohun tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn ó ní gbogbo wọn pátá àwọn náà ti ṣe tán báyìí láti máa jẹ ayé gbẹdẹmukẹ gbẹdẹmukẹ ètò àdójútòfò lẹ́ka ìlera wọn o ẹ̀yin ni owó tí ò sì gara. Ọ̀nàsànyà tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ pé gómìnà Dàpọ̀ Abiodun òun náà ló ti buwọ́ lu ìlànà òbítíbitì owó kan 3,20,000 ó ní 400,000 èèyàn 17.4 million naira. Ó ní owó tí à ń sọ nípa rẹ̀ yìí oṣooṣù òun náà ni wọ́n mọ̀ san owó náà fún ẹ̀ka tí ó máa ṣe ìlànà àdójútòfò ìlera àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní jákèjádò ìpínlẹ̀ Ògùn. Ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́nu kò jẹ́bi tí ó ti máa rokè láàárọ̀ tòní lórí ti fún tẹ̀dọ̀rọ̀ yẹn adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa ago méjì gérégé gbàǹkangbè ní àgbè wá ago méje ní àṣálẹ̀ yìí àrí extravaganza pẹ̀lú ọlárinwájú àdéhùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ago méje lówùúrọ̀ láti fún tẹ̀dọ̀rọ̀ yẹn ni ago mẹ́wàá ní àṣálẹ̀ ọjọ́ sunday ẹ jẹ́ àpàdé èmi àtẹ̀yìn ni lórí ètò yẹn tó wà ìsinmi aláyọ̀ ẹ̀jẹ̀ títí ìgbà náà tọ́lá ní aládélájà ló kọ́ mi yẹ́ ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ̀.
4: Tó o ti tó àkókò láti máa dágbére lórí afẹ́fẹ́ fún ti òwúrọ̀ òní gẹ́gẹ́ bí wike ṣe ń pariwo wípé kò sí àjọṣepọ̀ kankan o láàrin ẹgbẹ́ òṣèlú APM àti PDP tó kò ní jù báyìí lọ lórí ti fún tẹ̀dọ̀ ìròyìn tọjọ́ òní Desmond Tudy G Aki ẹ̀kú iṣẹ́ ó wàrà ojò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ àpòrọ̀ bí ẹni ó sùn mídò mídò lérè ṣìtú ló ń kíyan alágbẹ̀dẹ̀dẹ̀ ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa gan ẹ̀yin lẹ̀ ń ṣe iṣẹ́ gidi o thank you very much.
5: A máa ja yín sí torí pé já wọn sí yóò gborí àgbàgbé olórí sports mi
4: olórí sports
5: yóò gbé yín débẹ̀ ẹ ní kó sínú ògidì wò láṣẹ lọ́wọ́
4: ìlera ọmọ mi
5: alálùbáríkà
4: ó dàbọ̀ ẹmọ rú nǹkan yẹn nǹkan yẹn gangan nìyẹn ọjọ́ lọ yí ọkàn rẹ padà wọ́n sọ̀rọ̀ rẹ ń gbòòrò.
6: ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebíọ̀yọ́ láàrí

0: Tintiluwa láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí, Adéronke Adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jáwọ̀sí on Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rè bára lọ rè yẹ ni. Lékèlèké tó rè kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sport tún ti padà dé lápọ̀tún. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kama Vinga Mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ayé. Òkè ẹsìn galu ẹ má fọ ẹja mura wa.
0: Dédédé mo tún gbé e dé o. Ìbàdàn Kama Vinga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹtì Friday ní Splash FM 105.5. Ẹ wò ó, kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: ojúmọ̀ mọ̀ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ ìkànnì splash 105.5 FM. Ilé fún Bala Igbe Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ò pé méjì lórí ètò ìjà wọn ti ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé orílẹ̀-èdè Nàìjíríà. Fúndi Ọláwo lolóòtú ètò yìí, Desmond Tudiji àgbà olólọ́wọ́ Bọ́túnù pẹ̀lú ìrànlọ́wọ́ Augustus Akinleye Tomiwa Ajowa Lápá Bílárọ̀ Tòní ni. Adéronki Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn, Kamavinga ti yín gangan. Ẹ̀yin tèmi kò sákòókò láàárọ̀ tòní o, torí wípé ọ̀rọ̀ pọ̀ la fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀. Ṣùgbọ́n kó torí pé màá kọlù ròyìn nísànsàn lóòrọ̀ tòní, ẹ lọ sójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook wa Splash FM 1055 Live, Splash FM 1055 Ìbàdàn láti máa wò wá ketekete láàárọ̀ tòní. Splash FM 1055 Ìbàdàn, ẹ dẹ̀ má gbàgbé wípé àṣekágbá ìdíje FA Cup láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City òpin ọ̀sẹ̀ yìí máa wáyé. Ó yá ẹ̀fí prediction yín ẹ jù ú sójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook wa Splash FM 105.5 Ìbàdàn, ẹ bá máa jáwé olúborí láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Man City ni ìyẹn. Ní pápá ìṣẹ̀dẹ̀ Wembley máa ṣèkágbá ìdíje FA Cup, fi sójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook wa Splash FM 1055 Ìbàdàn. Bẹ́ẹ̀ òní ni Cashport Friday o, star 347 star 1004 star 1#. Òun náà lẹ́fìta láti jẹ lójú òpó káàṣì ẹ̀, star 347 star 1004 star 1#. Mo fẹ́ bìzàbìzà fún yín, mo fẹ́ buwó ta. Bẹ́ẹ̀ sì rèé, lórí pé màá buwó ta, lórí pé màá mú owó, màá jù fún yín, màá dálẹ̀, ìyẹn fẹ́yìn tèmi. 3-1 ticket wa, ẹ mọ̀ pé ènìyàn lè activate ẹ̀, òdìjọ́ gidi nìyẹn o, key point tó dájú mo fẹ́ fún yín yẹn. Kò ní òun náà la máa activate 3-1 ticket wa, ẹ mọ̀ 500 naira lẹ́ẹ̀ta. Bẹ́ẹ̀ bá wa ta lẹ́ẹ̀mẹta pẹ̀lú nọ́mbà yín yẹn láàárọ̀ lórí ìjà wọn sí kọ̀mpútà yóò times nọ́mbà yín yẹn mẹ́ta tẹ́ta yẹn half times by 10 3 times 10 30. Ìgbà tá a bá ṣe yìí kòtò bí ọ̀nà 30 nọ́mbà yóò ti mọ sáré kiri lójú kọ̀mpútà. Ọjọ́ kan kọ̀mpútà ò gbé ayé, ẹ wá fi níwọ̀n ẹni tó ta lẹ́ẹ̀kan lẹ́pẹ̀kan tí kò tó bá ń lọ wọ̀rọ̀rọ̀ tí dùn ń lọ kí nọ́mbà rí ó rọ̀ṣẹ̀ ní bá gbé ni torí ẹ̀ bá ti lọ́ọ̀kì ẹ̀ bá di. Àmẹ́yìn tó yẹ pé lọ́nà 30 nọ́mbà yóò ti mọ ṣóńgbà yìí kò tó bá fẹ́ wáyé tí ẹ̀ rí wípé oṣù ọ̀fẹ́ yìí 20 nọ́mbà sáré kiri lẹ́ẹ̀kan lọ 3-1 ticket yẹn bó ṣe jẹ́ ti ẹ̀hún star 347 star 1004 star 1# Cashport Friday. Ẹ mo ṣe máa bìzàbìzà fún yín káàárọ̀ tòní. Ẹ jẹ́ kọ́ lù ròyìn nísànsàn lóòrọ̀ yìí ká lọ, ìyẹn sínú eré ìdárayá ìrìn gbígbé weight lifting. Torí wípé eré ìdárayá ìwọ̀n gbígbé, torí pé orílẹ̀-èdè Nàìjíríà góòlù mẹ́wàá òun náà ni wọ́n mọ̀ gbà nínú eré ìdárayá ìwọ̀n gbígbé ilẹ̀ Adúláwọ̀ Africa Weight Lifting Championship. Eléyìí lẹ́yìn ọjọ́ méjì, torí pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe kínni, wọ́n ti jẹ́wọ́ wípé orí àwọn owó ti ń ba síbẹ̀ tó dẹ̀ jẹ́ pé Ismaila lórílẹ̀-èdè Egypt òun náà òun ló ti ń wáyé. Góòdì mẹ́wàá silver medal márùn-ún òun náà ni wọ́n mọ̀ ti gbà ní championship yìí. Tó yẹ pé lágbọ́n ti tàwọn obìnrin Ruth Asuku ọ̀nà mẹ́dìdì tó fi mọ́ Rafiatu Lawal gbogbo wọn pátá òun náà mú gold medal ọlọ́kọ̀ òjọ̀kan fún orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ sì rèé, láwọn ìwọ̀n lọ́lọ́kan òjọ̀kan lè tí wọ́n ṣojú tó dẹ̀ jẹ́ pé àwọn eléré ìdárayá ìdíje Commonwealth ẹ̀ túmọ̀ gbúrò wọn bẹ̀ fọlọ́dẹ Nàìjíríà lágbọ́n ti tàwọn ọkùnrin ìwọ̀n tó tó kìlógíráàmù 5.65 kilogram favour agbòòrò òun náà yóò ṣe dáadáa. Aminé Bohadba òun náà ń ṣe dáadáa o, ìyẹn ní apá abẹ́ tó dẹ̀jẹ́ pọ̀ ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ó mú gold medal lágbà abẹ́ favour agbòòrò. Ọmọlẹ́dẹ̀ Egypt Mohamed Mahmoud ipò kejì lòun ṣe, ọmọlẹ́dẹ̀ Tunisia Mohamed Aminé Bahajab ohun tó ṣe ipò kẹta. Bẹ́ẹ̀ sì rèé, ọmọlẹ́dẹ̀ àwọn tó ṣojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́kọ̀ ojú Ruth Ayodele òun náà deliver silver medal mẹ́ta orílẹ̀-èdè Nàìjíríà lágbọ́n ti tàwọn obìnrin lẹ́yìn orílẹ̀-èdè Tunisia tó ṣe ipò àkọ́kọ́ ìyẹn China Rahmoni tó sì jẹ ipò kejì. Orílẹ̀-èdè Tunisia náà ló ṣe ẹ jẹ́ fìyẹ́n lẹ̀ kí n lọ sínú ìròyìn mi ẹ̀wẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá orí ọ̀dọ̀ torí team Nàìjíríà wọ́n ṣe dáadáa ìyẹn ninu idije ere idaraya ori odun ile adulawo iyen Africa Athletics Championship won lo lowo ni Accra ile de Ghana ori 4 by 400 meter mixed relay iyen tokunrin to bi ere idaraya gbagigbagi ole de Nigeria won se dada iseju meta ati iseju aya meji dini Mary Dilogun, Mary Leni, Ogoji, 3.16.44 seconds. Oh no, I'm married to Sirene, in a mixed relay for Lady Nigeria. I want she to come with a gold medal. Break was season best, one sat our in 30 sat to die. Ezekiel Asuku, Roy Bat Jimmy, Victor Samson, at the patience of Con George. I want Sirene, for Lady Nigeria. Oh no, she won't ship work. Ole de Botswana pari si ipo keji pelu silver medal. Kenya awon na ni won pari iye si ipo keta nti awon de mu silver medal lo le ni Nigeria won wa lo iye lati ri daju e pe won tesiwaju ni DJ African Athletics Championship iye ni oni Oluwa tobi lo ba musan Obi Express o san won mole o ni 100 meter hurdles ninu idije yi nilu Accra lorede Ghana lojo ru Wednesday o le gba gold medal re Ole de Nigeria inu idije athletics championship owo gba akoko sire ti o gba iyen ti o gba gold medal inu idije africa athletics championship o iyen fole de Nigeria to de je po ohun ni koko lo se dada fole de Nigeria omo ile de Zimbabwe Ashley Miller lo se ipo keji o wa dupo omo ile de Nigeria mi Adaobi Tabugbo ohun lo se ipo keta e to tun mo se po omo ile de Nigeria meji on the podium finish iyen ni Accra ole de Ghana to bi amusa wa je ko di mimo ipo se lele ohun fi ma focus lori atun ti mo tesi wa ni iyen ni satawa yi ohun de se wa yi eleyi lohun gbe lo Shanghai iyen ni de fun Diamond League iyen ni bi leyin ojo keta See DJ African Athletics Championship go back party. DJ Federation score. Ole de Nigeria. Oh no, I'm ready to go. Dimi mo. Where you go to there? Yo, why you leni? I don't know. I love to go. Ole Nigeria. I don't know if we go to go. Dimi mo. Secretariat one glass of Zulu Abuja. Oh no. Oh no. Why you? You call. Meji leni yagwa. 32 teams. No, you ma kopa to kuni. You lagun tamu biri. Try put it tamu kuni. 64 teams. Ni won mo kokpa iyen ni apa eni koko re ohun lo ma waye e je lo sinu kojo e tojo run ala bi ogun odun lo lede Nigeria tori wipe a bi ni ka pa ohun na ni won ti yan gege bi oluko ni iko flying linguzo lo lede Nigeria bi gege bi mo je ko di mimo se ni ojo Wednesday sugbon lana abudu ni ka ba olanfani lati mu awon ton jo mo sise po iyen awon amugbalegbe re ton jo mo sise po iyen ninu iko na to de je pe o ke di oko won ko juta iyen ni ana bakan na to de je pe Abdullahi Bifo atohun ati Otega Deniran Otega Deniran ohun na ohun lo mu ko lo ni kokodi igle to le de Nigeria iyen ibobo ri se Olumide Ajibolade Mohammed Kachala awon ti ohun ni na niyan ti ti mo Abdullahi Isa je ko ni awon aso bi yen o se lo niyan be e je won po lapa be yen ore de Nigeria awon ko je de won labi odun meta di lo wa ti gun odun idije wa fu bi won mura re le la koko ni ewe e je won lo sinu ko agbojo Super Falcons ore de Nigeria awon lami to mi si won kale laaro ti toni ori pe royin kan jajade iyen ni owuru ana iyen ni ana eleeti e ti won mo si mama sport okan lara awon oga agba o lenu nbe ninu ajo NFL pa pa jo elekere dara bodo la fese gba awon obirin ati to ba ni se pelu league agojo obirin league Nigeria to fi mo Super Falcons Falconet Flamingos Wibe Jebe ohun na ni ya Aisha Falodi ohun na ni mo sugbon lana oro mo ni ko to ta boda fonran ohun o wa lori ero ayelujara ni Aisha Falodi o tun je ko di mimo dupe tori wipe African champion ohun ni ko Super Falcons won ti wa powerful agbara mo yen po awon eyan o fe ko se en to fe ba Nigeria ko se en to fe ba won gba friendly awon pe lojo Wednesday abi Tuesday wa da wa so fun yin pe Jamaica ta fe gbo mo ti pada forisa san para dugbo e wa gba mi ni o la se fe fa koyo bo lomo sanu wa jamaica mo lawun o se mo kin to fa ti jamaica lohun o fi se mo la ro to ni e gbo lori jamo si ati pe oro ti mama fa lo dishon ti oro wa nbe tori pe se super ego eyin ni se super falcons da ju canada lo ni abi san da jamaica lo ni abi se won da ju sweden lo ni e kere da bo la fe se gba awon obirin se won da ju le gesi lo ni be gan se won wa ji african champion a wa ni different on la fi ni rigba pe everybody n ro pe ati ju awon lo niyan e kere da ya bo lo la fe se on super falcons le di nigeria ni won se ri opponent ti ma to mo la ro obirin la koko ka won ra le la ro tun ni ladies first ni
1: akoju mara le akoju wa to koko la jimeni
0: Poland e ka won ara le la ro tun ni
2: akojumo akojumo ara le gbogbo to wa loko to n gbo wa to n gbere daraya.
0: Okay, Abdul Qadir Adirogba la fi da won awon ara le la ro tun ni
3: akojumo atokun akojumo ara le
0: o da todo atodo Poland ma ti bere lo ro tun ni oro re o o tun gba ro agbade o ete ti egbo se ka loro falode ti o ba se lowuro yo pada se lojo ale pe iko super falcons yo ku osu kan ti tournament o de abi yo ku ose meta abi yo ku osu meji la bere igbaradi ti wa se pe mo si ntenu mo pe wafcon ton fe lo world cup ticket na fe loja bi gba fe yi o se koko bi ka gba ticket
2: ri in fact me ti e mo e je kin ko lati bi idi ti because ma ti address n ti mama falode so idi ti o tun je pe NFF o ma n nira fun won lati ri friendly fun super falcons
0: pe
2: won le arrange friendly match tori en ti arrange friendly match o ma sanwo fun team to ba pe gbogbo owo po gba hotel owo to ma san fun federation won travel you know expenses gbogbo to ma san niyan ko den so kekere bi country ba se gbera si ni country mi le gba let's say $500,000 imi le gba 1 million imi le gba $2 million bo ba se gbera si ni now a team bi Nigeria on ta ma nreti ni pe ka ma wa country to ma pe wa so da ma gbo sowo ka to le play friendly en to ba de ni kan se to ba fe goki to ba fe ma se dada ton ba se n pe e iwo na ma pe yan so won ti pe wa so titori la kin se n gba top friendly tori pa le pe yan
0: so, a le nawo
2: a le nawo pe a ti gba top friendly last
0: se
2: last
0: ki se pe jo ka lowo ni glass house ta mo abejo
2: won ti won won ki nawo fun super falcons lati se owo super eagles ko se pa ma nfi be nawo na but super eagles o ma nri owo lawo awon team to je pe world cup ton launching portugal ti pe already she understand to ko awon en lo world cup okay eya sai ba nigeria play tori portugal ma play congo ni first match won kala qualify pelu playoff portugal group portugal en la ba wa so gbogbo ta fin se niyan o ma nka wo lori super eagles kan kan o sa ma ri enikan o wa worst ton bo se iran bo se jordan e sa ti o ma ri now nta wo binrin o ma nri top country to ma pe wa na but ko se gbogbo gba top country o ti podun kan le ni bayi ti top country ti pe wa last which is against portugal to gba last year 0-0 ko to di gba yen november 2024 first match madugu ni france ton nigeria 2-1 so ton ba ti ri top akin le gba top country to wa la africa gan a ma san wo won ti south africa ti morocco south africa ma gbo other country le ma gbo but south africa ma gba owo to ton ba pe wa an no kere ton gan ba pe wa an no ma san wo owo south africa dem ma gba ko to owo ti ton ma san fa wa to because awa ni champion but still a le san kankan Cameroon ton gba yen won san wo fun
0: ki wa ni mo fe bere pe pin nkan to yi pada tori mo ranti pe laye are Muhammadu Buhari won an se Aisha Buhari invitational tournament ti won pe awon boya won se bi emeji ti won pa awon orilede bi meta kan okay ti won invitational tournament ti won pe awon orilede mi wa lati wa ba Nigeria lati wa ba won gba
2: won fi yen se oselu ni pe Aisha Buhari tournament won de pe country to da mefa l'Africa ton ni gba wo to je pe ni won ma dun sebi tournament ton ni South Africa ko ti na Nigeria ni ni Eko so bo se je niyan iyen won kan organize yen won de fi social na
0: e wa wo to le Jamaica
2: ti Jamaica nsin Unity Cup ton ma n gba lodun Unity Cup o la won orilede to wa nbe Jamaica fun ra Nigeria India won po Ghana but okunrin lo ma n gba won fe fi todun se ti obirin ni for the first time no so date ton ma n gba date international window ọkùnrin ni ṣẹlẹ pé date international window ọkùnrin ó yàtọ̀ sí ti tóbìnrin now gbàtọ̀ fẹ́ gba unity cup yẹn sìn ó ń date ọ̀ máa ń gba dey ton fe gba ko nse international window obirin
0: be ni jamaica o so pa won mu e je kan sawara le leti o may 27 20

0: àwọn tó fẹ́ play àwọn tó lò sí wọn ni South Africa wọn rẹ̀ ni pé
1: wọn àti ẹ̀rí èmi ti ń kún gba tari Cape Verde àti Cameroon ta fẹ́ tó àti Togo mo ń kún àṣẹ mo ń ṣe ra mi ni pé ó fún mi kò tó àṣẹ ń tẹ̀ nípa darí kankan gbà ipe àti Cape Verde àti Togo àti kankan àtẹ̀wá ní àní gbá ìkankan ìyẹn lákòókò ọ̀rọ̀ tí mọ̀mọ́ falòdì sọ ṣó yẹ kó mọ rí bẹ́ẹ̀ ṣé káwọn ọ̀rọ̀ yẹn mọ jáde ṣé wọ́n rò pé orí àwọn èèyàn kù ni pé n táwọn sọ torí kò yé mi
0: ohun tí mi fẹ́ jẹ́ kó tán bí ẹni pé mọ̀ Nigerians
1: bí kò wọ́n fi wá ṣeré
0: Nigerians ò mọ tó ń ṣẹjá ṣe now sin ẹ wá wo solution tán àpàṣẹ pé ohun tá a máa ń ṣe
1: la máa ṣe
0: kí náà dẹ̀ ń ṣe tí wọ́n ní train fún tournament tó máa lọ sí ibi tó ti máa play tournament yẹn fún bíi 3 weeks wọ́n ti máa dúró
1: síbẹ̀
0: ọmọ àlọ́ camp n tọ́ ṣe world cup nìyẹn lójú tí wọ́n round of 16 world cup nìyẹn success ni n tọ́ ṣe fún olympic nìyẹn tí gbogbo èèyàn gbá 4 good friendly fún olympic àwọn gbá kan half gan nítorí training ni tọ́gbà ń sèvia n tọ́ ṣe ní last half kan nìyẹn eléyà aṣọ ọmọ nàìjíríà fún mo ṣe fẹ́ super falcons tó bá jẹ́ pé kò ń ṣe world cup nígbà ní super falcons kan fìdí rẹ̀ mi ní group stage
1: káwulẹ̀ back out kánò
0: torí pé
1: fún nǹkan tó yẹ kó máa ń jẹ́ kọ́rọ̀ super falcons kó padà mú láyà mi náà ni wípé ìgbà tí mo láǹfààní láti wà nínú ilé pẹ̀lú wọn
0: like
1: I was on the inside ipe mo wà nínú ilé kí n ṣe pàtì ta ni mo ti ń cover àwọn mo ń cover super falcons gan ipa àwọn ìròyìn kan our privilege láti mọ bá wọn ṣe mo dẹ̀ lè sọ gbangba wípé ẹ fi wípé torí ìgbaradì tán ṣe ló jẹ́ kí wọ́n gbà wá fún
0: ọ̀nà
1: individual kíní wọn
0: bọ́n ṣe ṣe dáadáa
1: sí táwọn agbábọ́ọ̀lù ṣe dáa sí òun ló jẹ́ kí nàìjíríà kí wọ́n gbà wá fún ọ̀nà nǹkan táwọn pléyà yìí ṣe wọ́n ṣe fúnra wọn ni o wọ́n ṣe fẹ́ nìkankan torí pé kò sẹ́ni kankan tó rí tiwọn rò ìgbà tán tó wọ ìpele tó kọ́gùn sí àṣekágbá sẹ́mi fáínà náà ẹ̀sẹ̀ ń rí tiwọn rò tẹ̀yẹ ṣe ń ṣe àmọ́ ọlọ́run ló lẹ̀mí èrò ẹjẹ̀ ń bọ́lẹ̀ kí n bọ́lẹ̀ ń bẹ̀ torí pé ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ àwọn ọ̀dọ́ tọ́jú wọn wà lábí ọdún 17 under 17 ó ti bẹ̀rẹ̀ ó ti gbìyànjú orílẹ̀-èdè South Africa Tanzania wọ́n ti gba ìborí nínú àwọn ìfikẹ́gbọ́gà wọn àkọ́kọ́ pẹ̀lú bí orílẹ̀-èdè Algeria táwọn àti orílẹ̀-èdè Ghana bọ́n ṣe di ara wọn ìdíje yìí orílẹ̀-èdè Morocco òun náà ló ti wáyé South Africa na Senegal mẹ́rin méjì sí ẹyọ kan òun ni wọ́n náà wọ́n Tanzania na Mozambique mẹ́ta sódò ni Angola àti Mali ọmọ ayọ̀ lẹ́yìn òdòdó náà gbà Algeria àti Ghana ọmọ ayọ̀ méjì ẹ̀yìn ní green wise grinder mi ò mọ àlọ́ ìwà nìṣẹ́lẹ̀ àlọ́ AFCON 17 ọ̀n ló lẹ́mí. Inú ìròyìn mi ẹ̀wẹ̀ orílẹ̀-èdè Iran àwọn náà ni àwọn alákòóso wọn náà ti ké gbàjarì ìta fún àwọn ò rí fíṣà ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé àwọn ò tí ì rí fíṣà táwọn tó wà lórí pásítọ̀tì àwọn ò tí ì rí gbà àwọn agbábọ́ọ̀lù ni kò tún máwọn fi ṣe àṣì kò tí ì sẹ́ni kankan nu àwọn tí wọ́n ti lu fíṣà rẹ̀ láti wo orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí kọ́ ni ó máa rí lọ ẹbẹ́ ní bọ́ọ̀lù àti òṣèlú ò papọ̀ ni àmójọ bí ẹni pé bọ́ọ̀lù ó ti wọ òṣèlú báyìí ìyẹn jákèjádò àgbáyé ẹjẹ fìyẹ́lẹ̀ kí n tún múròyìn ilé ṣé ẹ rí ṣé wọn pẹ́ pàtí ìdíje fẹ̀yẹ àgbáyé ti wà lórí tó ti lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà ni mo ti ń sọ fún yín pé FIFA World Cup ọdún yìí Hollywood meet football ni entertainment meet football ó kàn dédé mọ́ ọ lọ lẹ́ẹ̀lẹ́ ó kàn pàdé ti Anna Taylor àdúgbò kan mọ́ ọ lọ lẹ́ẹ̀lẹ́ kò rí tàràjì kò kàn mọ́ ọ lọ kò rí talapẹ́rẹ́ àdúgbò kan mọ́ ọ lọ kò kàn rí Jay-Z ó ṣeéṣe kó ṣẹlẹ̀ nínú ìdíje ìfẹ́ àgbáyé tó wípé kí ni ẹ mọ̀ páwọn Hollywood wọ́n yọra wọn jáde fún ìdíje ìfẹ́ àgbáyé tó wípé orin tuntun míì tó ti jáde tó dẹ̀ jẹ́ pé Shakira àti Burna Boy ti wà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mú theme song míì wọ́n ti mú jáde ṣe pé álbọ̀mù World Cup míì ó wà lọ́tọ̀ ọdún 2026 World Cup ṣe wá rí ọjọ́ tó bá ṣíde ìdíje lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ Madonna Shakira àtàwọn BTS ẹ̀yin oní K-pop Kanta Mida Ẹ̀tìmọ́ráyín àwọn náà ni wọ́n ṣí ìdíje World Cup tó dẹ̀ jẹ́ wípé àná kọrin ní àṣekágbá ìyẹn world cup final ẹ tún wá rí half time show yóò wà ìdíje fẹ ṣe wọn pé super bowl náà ti máa ń ṣe half time show ó wà tún wà ìdíje fẹ yàgbáyé yóò dùn.

0: gbogbo ẹ yóò talẹ. Ìbá ní kí n pre orin díadíá yẹn kí n pre ẹ̀fún yín láàárọ̀ tó lórí tí Burnaboy àti Shakira àti wọn lò àmọ́ àkókò kò ní gbà mí. Anyways, inú eré ìdárayá ìṣẹ́ kíkan àjọ oníṣẹ́ eré ìdárayá ìṣẹ́ kíkan jákèjádò àgbáyé WBA ló ti buwọ́lu ìjà láàrin Alexander Usyk láti defend super heavyweight title rẹ̀ ojú eléré ìdárayá àfipá àti kúkú jà tẹ́lẹ̀ tó jẹ́ kickboxing champion tẹ́lẹ̀ Rico Velvin ọmọ orílẹ̀-èdè Egypt rẹ̀ pé ìjọ̀rún ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún tá a wà yìí ló máa wáyé orílẹ̀-èdè Egypt nìjà náà ni ó ti wáyé òde. Yannick Sinner ọmọ yìí ó ní ẹ̀wò àlóhùn gangan lọmọ tán sọ lákòókò yìí o. Àkọsílẹ̀ eléyìí tinubu Djokovic tó ní gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tó pọ̀ jùlọ ìyẹn ní ATP Masters ọmọ yìí ó ti fọ́ àkọsílẹ̀ ọ̀hún tó ti fọ́ lẹ́nu torí wípé Yannick Sinner ó ti wọ ìpele tó kọ̀gùn sí àṣekẹ̀wá semi final ìdíje Italian Open lẹ́yìn ìgbà tó fi ìyàjà Andy Rublev ooru náà yà lórí ẹ̀ ẹ̀fà sí méjì ẹ̀fà sí mẹ́rin ni. Ṣé wá rí irúfẹ́ àkọsílẹ̀ báyìí eléyìí ti arákùnrin yìí 32 games winning streak 32 òun náà ló ní 32 tó yẹ kó pé ọdún 2025 ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ó sì lọ lákòókò yìí fún Novak Djokovic 31 lòun ní o pé Indian Wells ló ti bẹ̀rẹ̀ lọ́dún 2011 ó dẹ̀ pé 2011 òun náà ní gbogbo winning streak yẹn òun ni ó tẹnu àwọn tó ti fi gbogbo ara nírú ọ̀la yẹn Novak Djokovic tó ṣe ìyẹn lọ́dún 2014 ní 30 winning streak ó tó wà dé wípé ọjà Federer náà ti ṣerú ẹ̀ ni Novak Djokovic ló wulẹ̀ fẹ́ẹ̀ ní àkọsílẹ̀ kínní tó kọ́ yóò kọ́kọ́ ṣe fúngbà kan kó tó já tó wà dípò bẹ̀rẹ̀ sí ń ṣe àbọ̀gbogbo èyí tó ti ní winning streak tó ti ní báyìí Novak Djokovic Yannick Sinner ó ti bà á jẹ́ 32 òun ni arákùnrin náà òun ló ní ó dẹ̀ jẹ́ pé fún ìdíje Italian Open àwọn obìnrin kókó gọ́ọ̀fù ó ti ó fi ìyà jẹ Sorana Christie láti wọ àṣekágbá ìdíje àmì 6-4, 6-3 òun náà òun ló fi nà án bẹ́ẹ̀ sì rí Elena Svitolina ó báyà ó fi ìyà tó lówúra o ó fi jẹ Iga Swiatek àmì 6-4, 6-6 ní Abdulkadir Adeyrogba tí a padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òkè à ń lójú ọjà tá a bá padà dé ẹ̀yìn ara lé ẹ má fojú òpó ká ṣẹlẹ̀ *347*1004*1# ìròyìn pọ̀ tá a mú láàárọ̀ láti ìlú Madrid ni lọ sínú ìdíje ìfẹ́ àgbáyé lọ sí àṣekágbá ìdíje FA Cup à ń bọ̀ àwọn lámètọ̀ mi lọ́rọ̀ kúrú ọ̀tàn sọ tá a ṣe àtúpalẹ̀ rẹ̀ ẹ jẹ́ àdàgbò òpólẹ̀ pójú tá a bá padà dé àwọn sì ń tẹ̀síwájú ẹkú kalẹ̀.
1: Across Nigeria, MTN Foundation has impacted 600 plus communities with the What Can We Do Together initiative, inspiring a world where no community is left behind with better healthcare and science lab facilities. Nominate a primary healthcare center and a public secondary school for upgrade today. Visit www.mtn.ng/wcwdt or text MTN to 421. Nominations close June 8, 2026.
2: Oya, kí n fún ẹgbọ́n ọ̀ṣẹ́ àbùfọ̀ Good Mama tuntun ló mú ìmọ́tóní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tún sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀ tó wò lónìí.

tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Today, across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Sade ku si oko mi
4: o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won dabi titun
3: mami
4: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
3: hypo ke
4: beni awon kokoro ifojuriki igbalero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
5: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
6: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
7: You too can do the same with Golden Penny Soy Oil and vegetable oil refined palm oil in that's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
8: Flash FM 105.5.
9: Latojo oja kan ni splash 105.5 fm le fun bala gbe fele ni ibadan na le wa lori eto jamun si ele wa ni kan ni bandore facebook splash 105.5 ibadan e fi prediction yin e fi sowo si wa eyan be asikagba didi e fi cup la ni chelsea ati ko egbe agbabalu manchester city lola ni papa isere wembley be si re e lojo po ka se star 347 star 1004 star 1 ash sam kerr samantha kerr ohun na yin agbo waju ko agbabalu chelsea lobirin lo ti so bye bye ti ko egbe agba bọọlu náà tó rẹ pé fìgbàgbọ gàrẹ tó gbẹyìn tó gbà fún chelsea máa chelsea máa kojú máàrùn united ọjọ sátidé ni àlàkàlà ikọ man u sì ní sam kerr kò lè mọ kẹsí ọlá níbẹ 115 goals lóní nínú 157 appearances fún ikọ chelsea lóbìnrin nígbà tó darapọ mọ lọdún 2019 ọmọlédè australia ọhún FA Cup ni League Cup oríṣiríṣi community shield league orílẹ̀-èdè ilẹ̀ gẹ̀ẹ́sì lóbìnrin gbogbo ẹ̀ ló gba golden boot ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gba player of the season ó gba rẹ́kẹ̀rẹ́kẹ́ ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea yóò sì kúrò nínú kan lẹ́yìn ọdún mẹ́fà abdulkadir adọ́rọ́gbà ṣìkágbàdíje FA Cup chelsea àti man city torí àwọn olólùfẹ́ chelsea ti ní àwọn lára lẹ̀ fún wọn àwọn latán níjọ́ kìíní àná tán jẹ mẹ́ta bẹ́ẹ̀ latán sí ẹ̀lẹ́dà man city mú ni ìbéèrè ni o àmọ́ àṣekágbálọ́la ṣé chelsea ó ṣọ́ọ̀kì wà àbí túbí kọ́ntínú níyà wọn.
10: Lápọ̀dọ̀ tèmi pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́ ta wáyé tá bá wo ikọ̀ gbàgbé manchester city fọ́ọ̀m eléyìí tí wọ́n láǹfààní láti wà ó ti láǹfààní láti yí padà ṣùgbọ́n inter wá ti pè final tempo ẹ̀ ó máa ń yàtọ̀ tempo final máa ń yàtọ̀ ẹ mọ̀jà tẹnra wa lóòótọ́ ikọ̀ ẹgbẹ́
9: ikọ̀
10: chelsea lè mọ̀ dáàtọ̀tọ̀ ṣùgbọ́n ṣẹ́dí àṣekágbá tó ń kálukú jọ mọ̀ pé ife ẹ̀yẹ làwọn fẹ́ jà fún so kálukú náà ni ó jọ fi ara sí yàtọ̀ ṣùgbọ́n kan tó kàn lè ṣe àkùdé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù chelsea ni pé tá a bá wo present form wọn ìyẹn tán wà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tá a bá sì wo ikọ̀ man city tó yẹ pé àwọn kanra ni bí ajá ilé kúkú ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi rí pé tí ikọ̀ chelsea ò bá fi àyè lẹ̀ fún ikọ̀ man city láti kọ́kọ́ mi àwọn torí pé ikọ̀ man city ní nkankan tó bá ti lẹ ṣáájú yín mi àwọn báyìí tí ẹ bá ti lè tètè dá padà ẹ mọ jẹ lọ ni ṣùgbọ́n tí ikọ̀ chelsea bá ti fi àyè lẹ̀ tí bá ti ṣáájú wọn mi àwọn báyìí kódà bóyá abala àkọ́kọ́ gan náà ti kọ́kọ́ pa ikọ̀ chelsea dànù ṣùgbọ́n tí ikọ̀ chelsea bá bá wọn fà á tó fi jẹ́ pé bí abala àkọ́kọ́ ìbọn ṣe bá wọn fà á nínú ìgbésẹ̀ ẹlẹ́kejì ilé tán láǹfà láti gbá èmi rí pé ó ṣeéṣe kó jẹ́ pé ikọ̀ chelsea wọn lè nílò kan jáwé ìbòlú wọn ikọ̀ máa sì lọ́wọ́ ṣùgbọ́n bí ikọ̀ man city táwọn ẹsẹ̀ mẹ́yọ̀ àwọn chaki tó bá fi lè tún ṣẹlẹ̀ sáyé láàyè láti operate lẹ́yìn ikọ̀ chelsea tó bá fi lè bí àwọn kan báyìí kí chelsea gbàgbé ni kódà kò sí abala kọ̀ọ̀kan kan gbàgbé ni.
9: ẹ ikma atamalara chelsea man city lọlẹ.
11: ẹ ṣe rí nínú pọdọ tèmi kò sí nǹkan tí chelsea fẹẹ fi gbọ àmà jì yìí kódà kí chelsea ṣáájú man city score wọn kò sí nǹkan tó fi dílé náà kò sí dìbẹ̀dà tó dá tọ́ fún wọn. ṣẹ́ẹ̀dẹ̀ rí kọ́ man city ẹja wo ti gbá final pẹ̀lú arsenal ṣé arsenal sì ń fọ́ọ̀mù gidi ju chelsea lọ ní sáà yìí ni síbẹ̀síbẹ̀ ni ó jáwé olúborí pẹ̀lú arsenal so pẹ̀lú ikọ̀ man city final náà fẹ́ gbá nítorí ti gbá ní sáà yìí tán ti mọ bó ṣe rí ni so èmi náà fẹ́ gbá yìí èmi rò bóyá pé nǹkan tó lè nira fún wọn ni so kò ṣe pé kí ni ikọ̀ man city ló máa jáwé olúborí yẹn kò ṣe pé kíkọ́ chelsea kán mi àwọn ikọ̀ man city náà máa mi àwọn ni kì í ṣe pé bóyá pé ẹni tó ṣáájú ara wọn.
9: Odà ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ètò ìdìbò nínú ikọ̀ ọ̀hún ẹ mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ìbò ń bọ̀ lọ́nà oríṣiríṣi ìròyìn ló ti bẹ̀rẹ̀ sí lu fútà síta ó sì kú bí ọjọ́ mẹ́wàá báyìí tí wọ́n fi orúkọ àwọn candidates tí wọ́n bá nífẹ̀ẹ́ láti gbé gbàbọ̀ ààrẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid pẹ̀lú bí Florentino Perez bó ti ṣe fi ìfẹ́ ràn orílẹ̀-èdè France ó ti forúkọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n lọ sínú ìdíje ìfẹ́ àgbáyé wọ́n ti fi léde látòrí àṣọlé ẹ ló ẹ káàárọ̀ ọ̀hún ṣe ẹ ta káàṣẹ láàárọ̀ yìí àbọ̀ṣẹ́ yìí ṣe ẹ ta káàṣẹ lọ́sẹ̀ yìí.
12: Bẹ́ẹ̀ni.
9: Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
12: Ògàdó la wà.
9: Orúkọ yín. Kí lorúkọ yín?
12: Alhaja Badmus.
9: Ẹ ti jẹ 50,000 naira lọ́dọ̀ káṣẹ láàárọ̀ tòní. Àwọn ẹ ti jẹ 50,000 lọ́dọ̀ káṣẹ láàárọ̀ yìí. Àwọn customer care wo pè yín láti bèrè candidates yín kò ní bàjẹ́. Yes ma ẹ ṣeun. Okay. Bẹ́ẹ̀ lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n pè látọwọ́ iwájú Mike Magnan àpọ̀wọ́ aṣọ́lé ikọ̀ AC Milan Robin Risa Ebrey Samba bákan náà gbọ́wọ́ ẹ̀yìn Lucas Digne Malo Gusto Lucas Hernandez Jules Koundé Theo Hernandez Ibrahim Konate William Saliba Dayot Upamecano àti Maxence Lacroix. Bẹ́ẹ̀ agbọ́wọ́ N'Golo Kanté Manu Kone Adin Rabiot Ọrẹ Chaumeni Warren Zaire Emery bákan náà lọ́wọ́ iwájú wọn ni Magnus Akinluche Bradley Bakola Ryan Sheik agbábọ́ọ̀lù Man City Ousmane Dembele Desire Doe Michael Olise Marcus Turan àti Jean-Philippe Mateta tó fi mọ́ Kylian Mbappe lẹ́yìn Camavinga tí ó sinmi ẹ̀ tó fẹ́ di orúkọ tọ́pọ̀lọpọ̀ yẹn parí sí pé Camavinga kò fi gbogbo ara gbìyànjú sáà yìí débi tán ni wọ́n fẹ́ wọ̀ wọlé. Olùkọ́ni Carlo Ancelotti náà ló tọwọ́ bọ̀wé àdéhùn lọ́dún 2030 pẹ̀lú orílẹ̀-èdè Brazil. Michael Carrick Poland olùkọ́ni fìdíhẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Man United lápapọ̀ ó ti forúkọ rẹ̀ léde lára àwọn olùkọ́ni eléyìí tí wọ́n máa gba manager of the year tí wọ́n fẹ́ dìbò fún látòrí olùkọ́ni ikọ̀ Brentford Keith Andrews ti Bournemouth tí ó fi ṣẹlẹ̀ Andoni Iraola olùkọ́ni Man City Mikel Arteta ni wọ́n forúkọ rẹ̀ wọ́n fi bẹ̀ Michael Carrick orúkọ tiẹ̀ náà jẹyọ lára manager of the season.
13: Tí ikọ̀ Arsenal bá gba líìgì Arteta ló yẹ kó gbà.
9: Okay.
13: Tí Arsenal ò bá gbà tí Man City gbà wọ́n máa tún fún gajù lánàá ni.
9: Fàdélà náà náà fúngbà tó fàdélà bá na Chelsea lọ́wọ́ tó bá gbẹ́ fẹ́ cup ó sì ti gbà kan tẹ́lẹ̀ kí wá ló wá kù sáà sọ pé wọn play dáadáa wọn ṣe kinní kan ni àmọ́ ṣe kọ́dùrì fún àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jẹ́ player of the season àwọn tí orúkọ wọn wà bẹ́ẹ̀ David Raya ni Gabriel Magalhaes Declan Rice tó fi mọ́ Erling Haaland Antoine Semenyo àti Bruno Fernandes.
10: Lápọ̀dọ̀ tèmi èmi rí pé kò sí tó bá ní kébì mú lára wọn èmi Bruno Fernandes ni màá láǹfà láti mú.
11: Bẹ́ẹ̀ni Bruno Fernandes.
9: Bẹ́ẹ̀ mi ṣe wà ìyá ìyá mú anybody Arsenal bá gba líìgì David Raya ni. Ìfẹ́ wọ́n bóyá agbábọ́ọ̀lù mọ́kànlá kankan ló wà lórí fídíà àbí kankan David Raya ni. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ wo ẹ tí mo rí Raya tó ṣe fún ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu fọ̀nà fún ìyẹn stop níjú bẹ̀rẹ̀ lórí ètò ìjà wọn sí ìyẹn láàárọ̀ ti tòní àti lọ́sẹ̀ yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ eléyìí tí a mọ̀ pàdé nídọ̀lá wo lólóòtú ètò yìí ẹ ní ìyá arówó lòpó ńlá ẹ ṣe tẹ wá láàárọ̀ tòní nípa àtọ̀mọ̀lára àdúpẹ́ àdúkọ́dọ̀ adúrógba láfìdá wọn àjọṣe láàárọ̀ tòní ẹ tó fi mọ akínlẹ̀yẹ tọ̀mí wá ṣeun ṣeun nígbà tí dìde fúyà. Oluwa se won ma fi on la ni ogbori wole lori eto to ni se pelu oro aje iyen economic search like ta ti mo itanawo awon nkan to ba suyo to se koko leka eto oro aje wa iyen ni orilede Nigeria Oluwa seun ki lo ni fa awon eyan wa laaro to ori oro aje ibo ni ibo ni oro ibi ti mo fe to be mi ni pe mo ro do duwo to ro wo moto ti diku mo wa ri mo so ko to ba da ran bi seun lere pe bo ni oro aje Nigeria
14: Ọrọ̀ ajé Nàìjíríà ọdún tó wá kọjú sí ọkọ ọ̀tá wá kọyìn sí ọkọ ọ̀tá
9: ọmọ mú mi o
14: tó wá kú ọ nìkan
9: káwátẹ́rù ààrẹ pa báyìí
14: ibi ọrọ̀ ajé Nàìjíríà wà nù.
9: Ẹ̀yin ara lé Ọlọ́run ló lẹ̀mí ẹrù ẹ mọ̀ wulẹ̀ jẹ ẹ mọ̀ jẹ ńlá òdu ẹ mọ̀ jẹ ọ̀sán kankan economic satellite ṣe ẹni tán ni akọ́ta ó wà kọjú sùn wá tó ti dìlú gángan ẹ lọ gbọ́ yòókù lórí economic satellite títí ọjọ́ ajé tá a mọ̀ pàdé mo ti ń ga lọ torí mi fọ ẹ má kànáà mi ní gbọ̀kú ire.
15: Here is 105.5. 105.5. One station, all the hits. 105.5. Splash.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ sipẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sipẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú ẹ sipẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: tún ti dé lọ́sàn-án tẹ̀yìn. Fún ìgbáládùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé tá a bá ń sọ nípa ètò ta lọ̀ta. Àádùn gbọ́ngbọ́n kán sí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe wà lọ lórí ètò fún tànà. Àádẹ́tún ti padà, ìyẹn lọ́sàn-án tẹ̀yìn láyé àti ní àlàáfíà. Bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, èyí tẹ fi ń gbọ́ wa, ojú tẹ fi ń wò wá, ìkánkánnú méjèèjì ò ní yọnu débi tí ò ní tẹ̀ mọ́ náwó lé o. Àlàáfíà ti wá, àlàáfíà tẹ̀yìn ò ní di fíafíà lógo Ọlọ́run. Ló kọ gbogbo àwọn tá a jọ máa láǹfààní àti tó gbogbo ẹ̀ papọ̀, ìyẹn lọ́sàn-án tẹ̀yìn tá a fi dùn sí gbogbo àfikán sí. Augustus Balógun, òun ni ó jẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Dẹ̀sí Desmond Adégbòyega àgbàwo náà bẹ́ ń bí. Ọ̀gá wa Túndé Ọláwo olóòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àdì sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn. Splash 105.5 Ìbàdàn àti ní TikTok. Àti ní TikTok náà. At Tìjáni olóko dáná sport actor ní TikTok. Ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ṣé gbàgbé? Káàṣì ẹ̀. A tún máa yí koto ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí. Fáwọn èèyàn tí ó gbọ́ pẹ́ Friday Cash Sport lénìí ni. Ibi táwọn èèyàn ti máa ń dọ́gbọ́n jẹ káàṣì ẹ̀. Gímọ̀ ṣe kékeré. Ìwọ dúró ń bẹ̀ kó ní. Àwọn èèyàn wọn ni wọ́n ń jẹ káàṣì ẹ̀. Ṣé gbogbo àwọn tí ń jẹ káàṣì ẹ̀ náà láti jọ àwa náà la lọ kó wọn sí àdúgbò kọ̀ọ̀kan àbí? Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rí ni yóò ti káàsì ti pẹ́. Àwọn èèyàn ò mọ̀ gbọ́n kankan ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àbí wọ́n rí tí orí social media rí kẹ́nìkan jẹ káàsì ẹ̀ kó wá ní wọn fún lówó òun pé àbí wọ́n sọ fún òun pé wọ́n yọ táàsì àbí wọ́n yọ kinní kan nínú owó òun káàsì ẹ̀ ò rí bẹ́ẹ̀. Bó o bá jẹ 500,000 dédé 500,000 náà tó jẹ náà ló gbà. Bó bá jẹ 200,000 ló jẹ ìbá àṣẹ 1,000,000 àwọn tó jẹ 1,000,000 gan. Bó bá jẹ́ pé àbòsí ń bẹ ńbẹ̀ ni àwọn èèyàn ò mọ̀ ní sùúrù tó bá wọn. Wọ́n ti gba social media lọ. Wọ́n ti mọ sọ àwọn tí wọ́n mọ sọ gan. Ẹ̀yin gan ẹ mọ̀ wò pé so bó ṣe rí leléyìí ṣùgbọ́n torí pé Integrity Station tá à ń pera wa yẹn The Integrity Station à ń jẹ́ kó hàn nínú ìwà wa kì í ṣe tá à ń sọ lẹ́yìn orí àán lásán. *347*1004*1# tàbí www.cashier.ng. Mọ́gbàgbé àǹfààní yẹn sì wà o ní ìkànnì yìí náà ní ìkànnì Splash FM. Àǹfààní pé tó bá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 15 ni 15 kí ló ká mọ́ nísìnyí 15 tí ò yóò yàn lórí ìjókòó kan mọ́ ṣùgbọ́n rí owó yẹn o lè fi ṣèdókòwò káàṣì ẹ̀ kò sì gbọpẹ́ ńlá. Wọ́n gbà kí o mọ́ sọ fún ọ pé tíkẹ́ẹ̀tì ojoojúmọ́ yẹn nínú oṣù yìí àǹfààní mẹ́ta ni ó mú wá yàtọ̀ sí ti Winnie ojoojúmọ́ Friday Cash Sport àti ti Iléyà Cash Sport. Gbogbo nọ́mbà tẹ fi ń pè káàṣì ẹ̀ yẹn kò dánú o. Inú koto ti Friday Cash Sport àti ti Iléyà Cash Sport ní ń lọ báhùn. Iléyà Cash Sport yìí èèyàn kò jẹ 500,000 àtàgbò. Gbogbo owó tá a pín lápapọ̀ ń lọ bíi kì í ṣe pé ń lọ bíi 50,000,000 lálẹ́ àǹfààní àti pín. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Lẹ́ni ìbò bá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta sòsí lẹ́ẹ̀kan náà tó yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 30 slots inú. Ó wá ku nọ́mbà tí ó bá nọ́mbà rẹ figagbága. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Bá a bá sọ nípa ti káàṣì ẹ̀. Bó o bá lo USSD code *347*1004*1# tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá fẹ́ mọ̀ sí bákan mọ́ ọ̀bọ̀ ní wẹ́bsáìtì www.cashier.ng. Bí nǹkan ṣe rí nù. Lẹ́yìn ìgbà tí Tóbi Amusan tó láǹfààní àti gba gold medal fún orílẹ̀-èdè wa Nàìjíríà nínú African Championship eléyìí tó wáyé ní orílẹ̀-èdè ti Ghana ní ìlú Accra ló ti wáyé níbi tí àwọn eléré sísá fogifogi tá a mọ̀ sí hurdlers tí wọ́n ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi táwọn náà ti láǹfààní àti kópa ńbẹ̀. Ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà ló gba gold medal. Ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà ló gba bronze medal. Tá a bá ń sọ nípa Ada Obi òun ló gba ipò kẹta bronze medal nìyẹn. ito gba gold medal ba ba so nipa to bi amusan pelu bo se gba gold medal yi o tun ti bere gbaradi de idije kankan to tun ma lanfani ati waye ni Shanghai iyen lorile de ti China laipe yi o tun lo be yen na afojusun re na ni pe se Nigeria no de carry last gold medal yen ko ma lo be ko ma ga lo sowo waju bi nkan se rinu idije ti unity cup ti nkanle ku gbagbagba ti o waye laipe yi ojo 24 osu ta waye o na ni gbogbo nkan o ti mo se mara won mara won gege bi tin ti a lowo ni pe agba ballu bi meje o na ni olukọ ni ere sekun che lo fi we pe lati inu dije league agbọje to orilede wa Nigeria o meta lati asole na benu won o meta lati inu ko Ikorodu City meji lati inu ko ti Enugu Rangers eyo kan lati inu ko ti 3SC eyo kan lati inu kebi agba ballu ti Rivers United to si je pe n ta gbo o na ni pe ta wugbo labele o na ni pe Abayomi Junior agba o na ni agba ballu kan ohun ti won pe lati inu kebi agba ballu ti 3SC bi nkan se ri lapa abe yen niyan koda iwo awon ti o de stadium lo wo ball 3SC ri takan mo n gbo pe ejo kin 3SC gba awon gan gbo agba se ti abele ta se iwo to n lo stadium gbogbo gba agba bo ba wo ballu agba bayi yo si mo da olorun pe ki se pe boya pe oluko ni kankan lo fi tin be lara agba se la inborn ni talent ni awon oluko ni kan ma hard mo ni ti agba ballu ba wa talented ro awon Messi awon Ronaldo yen in tin be lara won yen koja anti oluko ni fi si won la Olorun lo se rorun fa won be agba complete midfielder aye ai service ko in to yin ka luku na jo won re stadium na ni lo nikan ko lo onikan lo mo ballu gbaju nu ko ti yes player po o sugbo mo se awon kankan to mo pe senior player leleyi lati beye ka sun owo waju eje ate sowo waju lasiko yi laaro ni mo ja yin to pe awon alakoso ko ti Bayern Munich wajo di mimo ipe leyin gba ti oro ti wopo laarin awon ati Anthony Gordon agba ballu ko ti Newcastle United pe owo ti o mo gba lososese owo ti o mo gba lososese iyen personal terms lori ti weekly wages iko ti Newcastle wa so fun Bayern Munich pe alaye egbon eyin la n ba wi o ngba te ti ba so oro iye ti o mo gba lodo yin bayi se ti wa bi awa lere awa ta lo mo se ti wa bi wa pelu la fe ta o da na odo yin na la n bo ta ba ti kuro lodo ti e tan ko wule ni lo ke wa sodo ti a te ba ti ni 90 million euro la fe ta Anthony Gordon o owo to le ni 80 million pese die 80 million pounds ni pe gbe agba ballu ti Bayern ba ni nibo se to ba gba kona lati igun o na ni lo fori kan wole pada ni laye ko jo lake ko jo loko 75 million euro la ni o 75 ni o wa ku si yin lowo ba won sugbon ta wa tun wa gbo ni pe won ni pe gbe agba ballu ti Bayern Munich won ti fi Marcus Rashford agba ballu ko ti Manchester United ile to wa ni ade won alaya lo nu ko ti Barcelona won ti fi se plan B pe baba radan a fo bese bo won na ti fi se plan B o e mo gbagbe pe adehun ti nbe laarin ko Man U ati pe gbe agba ballu ti Barcelona na ni pe to ba di leyin igba to ba pari adehun alaya lo tan iyen ninu pe gbe agba ballu ti Barcelona o san 30 million euro lati gbe tan Barcelona ti wan scope Man U bayi pe wo ko sowo lowo wa o ko sowo kankan lowo awon bayi bo ni se e le fun wa ni adehun alaya lo sa kan si la san 30 million yen o la so sugbon e je o lo adehun alaya lo sa kan si a san to ba di opin sa ta fe mu yi iyen ti sa ile ba tan o sa tuntun ta ba mu opin sa ohun awon okowo Marcus Rashford wa ele gangan wa lo bi awon alakoso ko ma yunu pe eyin to je pe ni joni te mu Marcus Rashford lo e si lo tan ka to ri pe ati go as scope wa titi a fi 30 million sori Marcus Rashford lai se nu film Marcus Rashford wa ju player 30 million lo ba wa alakoso ko ma yoku daju pe won o gba adehun yen o pe kan to fun Barcelona ni Marcus Rashford ni ade won laya lo sa kan si nti ko ti Bayern Munich ti won si wa ganu sinu Bayern Munich ti n be lohun ki Olorun ni je Barcelona o lo lo won ti n be lohun osi gbese si Barcelona ti o fi ni rewo Marcus Rashford san won ni adura ta won be lohun ni bayi pe ki ko ti Barcelona ko kan da Marcus Rashford pada fun Man U awon ma gbori wole bi gale to fe da bi gba to je pe owo ile ti ko ti Newcastle ti won dale Anthony Gordon yi awon oni le san baba si gbe Anthony Gordon se gbe Marcus Rashford ojura won lo o ojura won lo se iriri ti won ti jo ni sira won la fe so ni ojura won lo o pe Olorun ni je Barcelona o lo lo ki won da pada fun Man U ka won gbori wole nti e je ko Bayern Munich e mo gbagbe pe Ronald Koeman mo ja yin tan pe Ronald Koeman agbábọ́ọ̀lù fún ikọ̀ Barcelona tó tún jẹ́ olùkọ́ ni wọ́n gbà kan ọmọ bíbí orílẹ̀-èdè ti Netherlands ó jẹ́ òdi mímọ̀ fáwọn alákòóso ikọ̀ Barcelona pé ẹ̀ ń sùn ẹ padà kábàámọ̀ o ẹ lọ wá gbogbo ọ̀nà láti rí owó yá bóyá ẹ mọ gba bárà ni o bóyá lọ ta gbogbo nǹkan níyín ni o bóyá lọ fi yáwó ni o ẹ wá gbogbo ọ̀nà bẹ́ẹ̀ sì rí 30 million tí Marcus Rashford ò fi ní padà sínú kọ́ba Manchester United torí tẹ bá fi lè dá Marcus Rashford padà tó gbé pẹ̀lú lọ ẹ padà gé kẹyìká àbámọ̀ jẹ́ o Marcus Rashford tẹ ń wò yìí dídà ló dà lọ́mọdẹ́gbẹ́ o kódà bó ṣe rí un gan Marcus Rashford ju pléyà 30 million lọ o láti fi 30 million sí lórí njọ́ kìíní àná tẹ fi mú kúrò lọ́dọ̀ Man U ẹ jẹ promo ni o bẹ́ẹ̀ bá fi Marcus Rashford lẹ̀ pé kó máa lọ ẹ ló lọ ogó fẹ́ sunkún Ronald Koeman ló sọ bẹ́ẹ̀ pé Barcelona máa kábàámọ̀ tí wọ́n bá ní kí Marcus Rashford mọ padà lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù sí Manchester United bí nǹkan ṣe rí nù á lójú ọjà ní ìsinyìí ṣùgbọ́n ká tó lọ sí òtí ta káàṣì ẹ̀ *147*1004*#. Mọ gbàgbé bó bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà ẹ̀kan dondo àǹfààní aláìlẹ́gbẹ́ ni o láti jẹ káàṣì ẹ̀ torí tíkẹ́ẹ̀tì kan mẹ́wàá slot mẹ́wàá nù times three báwo jẹ 30 ticket nígbà tó play 30 nígbà tó bá fi 15 tó bá fi yin cash yẹ *347*1004*#. Tàbí www.cashier.ng. ìfigagbága tó máa wáyé ní ọ̀hín òpin ọ̀sẹ̀ yìí FA Cup láàrin Chelsea àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City á gbéyẹ̀wò lọ́sàn-án ẹ̀sìn yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹyin tí mo já yín tán lánàá pé kí ni nǹkan àmúyẹ tí olùkọ́ ní Xabi Alonso ní tó fi jẹ́ pé òun ni àwọn alákòóso kan Chelsea òun ni wọ́n wò pé ó ní kìmí jù ní gbogbo àwọn olùkọ́ ní tí àwọn kà kalẹ̀ láti gbà kódà àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea náà ti sọ̀rọ̀ nípa Xabi Alonso kí wọ́n sọ ẹ á lójú ọjà ní ìsìn á dẹnu kọ Madrid náà o ó tún ti ń rúgbó bọ̀ nù gẹ́gẹ́ agbábọ́ọ̀lù Madrid o gbọ́ mi dáadáa ìjọba àtàlùwálà Madrid bàbánu Mr. Rauf owó tútù ìjọba àtàlùwálà Madrid nù bàbá dé ká mọ tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: My head, oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
2: My village people don't come again, oh.
1: Ah, this one with your body hot so? You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
2: Thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: rẹ̀. Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàdélú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni ti Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbálé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta ọ̀tá ń jẹ́ òpèjì ò gbọ́dọ̀ voice out. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok @Tijani Olókun Dáná Sport Actor. O mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ká tó lọ jìnà. So ti ta káàsì ẹ̀ mo já ọtán pàdé pẹ́ yí kò tó lọ́sàn-án. Ìní Friday Cashport. Yín tíkẹ́ẹ̀tì mẹ́ta. Lẹ́ẹ̀kan náà kó gba 30 slot. Bígbà tó bá lè 30 tíkẹ́ẹ̀tì ni. Scope ni gbogbo ẹ̀. Òjé láyé. Òjé káàsì ẹ̀ nu. Tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà kó gba 30 slot. *347*1004*1#. Tàbí www.cashier.ng. Ẹja sanwó iwájú. Nínú ẹja gba orílẹ̀-èdè Spain wọlé. Lẹ́yìn ìfigagbága tó wáyé láàrin Madrid àti Real Oviedo. Níbi tó ti nà àwọn yóò ti ikọ̀ tó wulẹ̀ ti lọ relegation. Wọ́n wulẹ̀ ti confirm relegation ti hàn. Wọ́n wá bí olùkọ́ ni wọ́n bí Kylian Mbappe. Àwọn oníròyìn bí ní post-match conference pé ìdíje Clásico. Gbá yẹn. Agbọ́yùn. Ìfigagbága ilé yẹn ti fit. Tún wá start. Kí ló ṣẹlẹ̀ ó ní à? Bẹ́ẹ̀ là á bí ni. Ó ní olùkọ́ ni Abelu Adidi sọ fóun ni pé àlàyé. O ní pecking order ipò ẹlẹ́ẹ̀kẹrin ló wà nú àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fóun. O sí number 1, o sí number 2, o sí number 3, number 4 ló wà o. Pé olùkọ́ ní Jody mọ̀ fóun pé nínú àwọn àtàkà òun Vinicius Junior ìbẹ̀ǹbẹ̀ iwájú rẹ̀ ló wà. Mastantuono ọmọ ibi orílẹ̀-èdè ti Argentina iwájú rẹ̀ ló wà nùkẹ́ bí agbábọ́ọ̀lù yìí o. Gonzalo Garcia náà iwájú rẹ̀ ló wà, ìwọ ló wà number 4 o. Ó ní ẹ sì mọ̀ pé àgbàgán wulẹ̀ mọ́ sọ pé igbákígbà igbákejì. À ń bèèrè tàṣẹ igbákẹta, à ń bèèrè igbákẹrin náà fòun ṣe ní ìsinyìí. Ẹ sì mọ̀ pé igbákẹrin lè mọ̀ bẹ̀rẹ̀ figagbága. Olùkọ́ni ti sọ fóun pé number 4 lòun nú àwọn àtàkà òun bá. Ẹ sì mọ̀ nígbà number 1 ti wà lórí fídì, number 2 ti wà ń bẹ̀, number 3 ti wà ń bẹ̀. Kí tún ni number 4 wá káàkiri? Orí ẹ̀ ni ò jẹ́ kóun bẹ̀rẹ̀ figagbága o. Nígbà wọn ó fi ọ̀rọ̀ wá olùkọ́ni lẹ́nu wò ń tiẹ̀ pé ṣe gbọ́ nǹkan tí Kylian Mbappé sọ pé ó ní ẹ sọ fóun pé òun ò sí number 1 àmọ́ nínú ní pecking order àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid lọ́wọ́ iwájú pé number 2 òun ò sí ń bẹ̀, number 3 òun ò sí ń bẹ̀, pé number 4 ó ní Kylian Mbappé ò sì bẹ̀rù Ọlọ́run. Kò sì bẹ̀rù òun ò sọ bẹ́ẹ̀ o. Òun ò sọ bẹ́ẹ̀ fún Kylian Mbappé. Ọ̀tọ̀ ní tóun sọ, ọ̀tọ̀ ní tí Kylian Mbappé ń sọ fún yín o. Ó ní tóun sọ fún Kylian Mbappé ni pé so mọ̀ pé ò gba ẹ́ Clásico. Ó ṣe ẹ̀dí láti ìfarapa ni. O ò lè tí ìṣáàpù dáadáa lórí fídì. Ìfigagbága wa àti Oviedo o lè mọ bẹ̀rẹ̀ o. Torí ò tí ì lè fíìtì dáadáa 100%. Ó ní tóun sọ fún un o. Òun ò sọ fún Kylian Mbappé pé kò sí number 1, kò sí number 2, kò sí number 3, pé number 4 ló wà o. Gẹ́gẹ́ bí n tí olùkọ́ ni Abelua gẹ́gẹ́ bí n tó sọnù. Mo fẹ́ ká wí nkankan lórí n tó ṣẹlẹ̀ yìí. Olùkọ́ ní sọ pé n tí Mbappé sọ fáwọn oníròyìn ó parọ́ mọ́ òun ni òótọ́ ni tóun sọ. Òun sọ fún pé kò fíìtì dáadáa, ó ṣe ẹ̀dẹ́ ni. Tó bá gbá bọ́ọ̀lù lẹ́ni o ò ní bẹ̀rẹ̀ figagbága gbé ọ wọlé. Nígbà Mbappé dọ́dọ̀ àwọn Mbappé náà kọ́ interview tí Mbappé sọ ní post-match conference pé ìdí tóun ò ṣe bẹ̀rẹ̀ figagbága àwọn àti Real Oviedo ni pé olùkọ́ni ti sọ pé ní ọwọ́ iwájú òun number 4 lòun wà. Òun ò sí number 1, òun ò sí number 2, òun ò sí number 3. Kí ló lè fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí? Ṣé ẹ ṣe pé Kylian Mbappé ṣé ẹ ṣe pé ó ti rí olùkọ́ni yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́? Ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé a ti rí àwọn agbábọ́ọ̀lù kan tó yẹ pé kódà gan tí olùkọ́ni bá ṣe àṣìṣe láti sọ àwọn kankan. Wọ́n ní sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ níta, wọ́n lè sọ pé òun ní knock, òun ṣe dé àbí òun ò fit àbí èèyàn kan tó yẹ pé wọ́n tún parọ́ bo olùkọ́ni kódà tó olùkọ́ni bá sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n olùkọ́ni ní irọ́ ní Mbappé pamọ́ òun. Mbappé sọ pé olùkọ́ni sọ pé òun number 4 lòun wà ní ìsìn. Ta ní parọ́ nù àwọn méjèèjì pẹ̀lú tí tó ń jọra wọn bọ̀. Akudede wòye ọ̀gbẹ́ni Dìkú láàyìn dojú ìtèrè.
1: Akudede wòye atọ́kọ̀, akudede wòye gbogbo ẹ̀yìn ara ilé, akáwọn ti wá, ọ̀tá ni wọ́n wọ̀n ní dòpè.
0: Akudede wòye Mr. Honorable.
2: Orúkọ tèmi ni Abdulwasi Muhammadu Yusuf Akoredé Mabakilapa. mo ke ti wa ka gbe laye pe akuse latara aku murajima opolopo jima la se loke pe o le nijo lo nijo baje
0: ngba pe lo
2: ka to polo ofisi
0: ami o ni abelu a so fohun o didi so fohun ni pe ko ran yan so npo ti wa number 4 ni pe ki on da won ataka ko ti so pe won o so be
2: o suma koro mi jeji jora won latara pe nkan to lu ko ni so en pe en lopo gba en temi ro pe on sele laarin ni pe fitness level dan so ron pe gangan ki se ko bi omo kunrin no fit to lati play el clasico bi wa ti ba lu alegbon pe el clasico an ba ti jiyansin ba won ojiya awon kan be delay celebration
0: Barcelona
2: ni won le stop won ma lati ma gba league so o wa lo yan so won fe gba ofiedo o wa fe wa iwo fe shine ibi ti won si fe lo damu
0: o lo
2: doje
0: ibitan ti fe gbadun
2: ibitan fe gbadun iwo wa
0: be o ti fi tan bale
2: o fe fi ki buresi oruko na a je pe awon meteta yi won fit ju iwo lo awon meteta to fit won se wa in pecking order ni match fi gagbaga tana ti a fe gba ni oruko ni toka si pe oke o leyin awon meteta yi en lo to kan pe ta ba wo pe nkan kan se labala ile kijo boya le so pe keyin na wa wole ke wa se die ma so ti me so oluko ile so be bi meta akoko fun fi gagbaga tana en master tuano
0: finisher junior
2: garcia ati finisher junior so ko sa buru nbe oluko ni ni o wa n bu gbagbara di pelu awon awon yen na ni lo gba el clasico ti won damu nbe so en ba damu na lo e ko je igbadun so ka wa de wo na won to tete gbe wole at least if you gagbaga tana gan to gan gba le 30 minutes so emi o gbogbo ejo tin ro yen okay wi wole re laarin na se ta ba wo awon ololufe gan awon ololufe gan fe wo na se won bu e o le to tun ma se pe oluko ni o je bi e lati se to se pelu e but ka lo na ba won lo e classico ni even ko te lo play minute die nbe toro ti lure ofe ati le gba bo yen ko mama o mama fake na pe eh o si wa ni farapa ni so lo lo ba oluko ni na de awo pe okay awon to se yin na ni kan se le o gbe tin so yen oluko ni na ti wu na ko bi o wule start yen na na ko pe ko oluko ni duro lopin sa gbogbo to yen ba de mo ko le ten lorun ni won ba iseju to pin mo ro pe le ko oluko ni no se n to se yen na ko ti sa buru nbe ko na joko awon to n joko lati ojo yen na agbabolu ko Madrid la won na so olorun de ton a ki oluko ni na won to start yen na won ko fun ni result pa to won so be yen sin Jude Bellingham na la na sin won sa start e won gbe wole ni so ki so nikan na gbe sori joko so en to je balogun gangan kavaya ori joko lo na wa won gbe yen na wole ni so gbe to so yen won like ejo ti o necessary ni tori pe gbogbo won ti gbe gbogbo blame lori re ihe fun sayi akon wo lo fe tin so pe o ti di two consecutive seasons sin to ye pe akan lo wo fu
0: dagba to ti di
2: so no de mo wo pe kilo na le ma wa tono talo na le ma gbe ebi yen le lori le fe soro oluko ni so lapodo temi o awa wi lasan
3: lapodo temi oluko ni le mi ri gege bi eni ti o da be ni pe ise to gba ise yi o lagbara ju lakai e lo ta ba wo nkan to sele si Kylian Mbappe yi ko si oluko ni abi kokan ti won ti kin se ru e taba wo match to gba last ko to di figagbaga ta na ri betis ni won ti gba match bi meja bi meta leyin gba yen ko to di fese won set ta na yi so eni to ni ifarapa to ba wa ni bench it's not funny ki se dandan ni ko so fun pe ipo to wa leleyi o ko se digba to ba so yen ipo kerin lo wa ipo keta lo wa oluko ni oni idi gbogbo yen eni to se di
0: alaye ti poju
3: o ti poju eni to die de lati farapa definitely lati mo pe ko le fit ju eni ti oni farapa to n play ball lo lore kore so emi ro pe wi wa ni bench ko ni lo alaye tori pe iru nkan ba yen gan mi ro pe nkan wa to fe bilere ipo kilo de ti Kylian Mbappe fi wa ni bench especially pelu issue to wa pelu Kylian Mbappe lowo lowo bayi so ka to wa so pe o ni ifarapa ni ko ni lo alaye to to yen teyan ba je adari nbi kan bayen iwon ba ni awon oro mo talkless of his action lasan o ti to body language lasan o ti to bo lati wa oni teyan ba keru inu eru abaje lati so fun agbabolu iru Kylian Mbappe ninu Real Madrid lowo lowo yi pe ipo kerin lo wa o ti ku ni oro ifarapa
0: o ti ni
3: nkan mi ninu ni so lapodo ti temi ise yen oni charisma ise to gba
0: ise olukọ ni koja pe olukọ ni satatikali
3: ki o koja pe lori papa nikan so tori e na se nwa olukọ ni bi olukọ ni o se murin o kiri nsin yi so emi ro pe lapodo temi olukọ ni o ku die ka to fun
0: se agbe ti iko ba ni olukọ ni to ba je agba oje o tun ma ran iko lowo ni press conference
3: beni
0: cause o loju oniroyin ti o gbe na woju e lati bere awon kankan
3: won ro le meji won to kan to iru eleyi to ba ye pe nigbeyin gbeyin o ti olukọ ni o se morin o to ba gbase problem ti olukọ ni ma ni e to ba create fun ra eni
0: ko se to le da wahala
3: ko se to le da wahala because o gangan na fun re gan
0: wahala ni gege wa o se lo nu nipa ti Kylian Mbappe eyin ti Chelsea a nbo se kini awon agbabolu iko ti Chelsea kini won so nipa oluko ni Xabi Alonso kini awon alakoso na kini won so kila won amuye ti won ni Xabi Alonso ni to je pe oni won wo pe ewo awon ile ta to mo yi ko daju pe awon le gbe Chelsea lo bi kankan a loju oja ni se sugbon ka to loju oja so ti yin cash e mo ja otan anfani alailegbe lati gbenu si cash e ile Friday cashport ba le yin ticket meta le kan na 15 nu ewo la fi n pe na owo mo ba to je le ni o tun le pada je le ya cashport kini vi se eyan e ja loju oja baba de ninu ko ti Chelsea a nbo nbe bakana iko ebi agbabolu ti Arsenal won ni awon fe si atunse si papa sere awon o Emirates Stadium ambo lapa abe yen ninu ko ebi agbabolu ti Manchester United won ti ya plan adehun tan fe fun Michael Carrick ile won ti ya le bayi ki lo wa nu adehun yen e ja loju oja kade baba de kate waju e ku kale
4: ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugbu agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama direct entry abi o fe ipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di me mushe
5: o si ayo to da bi odun ile ya iye bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ile ya pelu idaraya lorisirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ile ya se wole de ka se na bonara jo na bonara jo
6: ile
5: Ileya Cashport de pẹlu ilana otun to gbona ti o se mi ati elanfani Ileya Cashport 2023 o ji asiko lati je owo lati akoti iriru eri pẹlu ebun ojojumo osose ati Cashport Ileya ninu osu meji owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan akoko reri lati reri muse ka se fun lori ire kan ni agbo nla pẹlu 500,000 ni akoko Ileya yi Benny, 500,000. Ileya ile ilu ma je akoko se iru e bere si ni lo ma ta bayi bo se nta to tun ta lopo igba lanfani igbegba roke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ilagelu 96.7 fm *347 *1004 *2# bele si tun le ta lori website www.cashier.ng eni odun meji di logun soke nikan lo le kopa lati ta cashier Ileya Cashport export ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣòti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
7: Chai, my head, oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am. Thank you, Oga Luta. I don't dey can't pay.
8: Luta, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
9: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
10: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
11: Ẹyin tèmi báwo ni o ṣẹ́ wa.
12: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti

0: láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko. Wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Flash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 0807-112-4000 0807-112-4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti splash splash 105.5. Ilé tó kalẹ̀ sínú gbalẹ̀ fún Báláwo lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lè tò ọ̀tá ń jẹ́ òpin ni ò gbọ́dọ̀ fọ́ ìzà òní. Ẹ wò wá ní Facebook splash 105.5 Ìbàdàn àbí ní TikTok àti tìjáni olóko dáná sport tractor ńbẹ̀ yẹn náà. Ní pẹ́ yí kò tó ti ká àṣẹ o *347*1004*1#, tàbí www.kaṣẹ.ng. gbàbẹ̀ yẹn náà wọlé, kò síbi tó gbà wọlé nù méjèèjì. Ẹ já tẹ̀sọ́wọ́ iwájú, mo já ọtọ́gbọ́ bó bá yí bó bá play mẹ́ta lẹ́ẹ̀kan náà. Àǹfààní 30 slot lè gbà tó bá lè ta tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal, ẹja sáré yabẹ̀ yẹn. Nípa owó ìbéèrè ti Eze, pé tí Arsenal bá gba líìgì, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Crystal Palace ó gba £7.5 million, eléyìí tó ṣe dédé €10 million, kò sí tó jọ bẹ́ẹ̀ o. Arsenal ò ní san kankan fún ikọ̀ ti Crystal Palace lórí líìgì. Lóòótọ́ wọn ó san £7.5 million, wọn á san £7.5 million, ṣùgbọ́n kò ní ṣe pẹ̀lú líìgì. Performance related nìyẹn, pé bó iye ìfigagbága tó bá gbá ìrànlọ́wọ́ goals ìyẹn ni wọ́n ti san £7.5 million fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Crystal Palace. Kò sọ̀rọ̀ líìgì ńbẹ̀. Kí sì ló fà á ni pé Arsenal fẹ́ yẹ kí Crystal Palace gba owó yẹn tán bá gba líìgì ni, ṣùgbọ́n Crystal Palace yóò pé ẹ̀yin èmi ó fi líìgì bẹ́yìn negotiate líìgì tí ó dájú pé gba líìgì. Ká wá fi bẹ́ẹ̀ pé tẹ́ bá gba líìgì kẹ fún wa £7.5 million, tí ẹ̀yin ó gba líìgì, ẹ̀yin ó gba líìgì, láì mọ̀ pé Arsenal ni ó gba líìgì ń sáà yìí. Ká ti mọ̀ tó ń tọ́ sọ tó mọjọ́ wò ló mọjọ́ kú. Nínú kan ti Arsenal wò yí pé stadium àwọn Emirates ó ti ń wà lọ́wọ́ nú o. Ẹ̀mọ́ gbàgbé pé látìgbà tán ti dé Highbury ń jọ wọ́n kó débẹ̀. Emirates 60,000 òun náà ni àga ilé tí ń bẹ ńbẹ̀ nígbà náà ń gbà wọ́n kó débẹ̀. O ní stadiumu ẹlẹ́ẹ̀kejì tó lè gba èrò jù nínú ìdíje ti líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, kì í ṣe ní England mo sọ o, ní EPL. Kò yẹ ọba òun Wembley ò ń gbèrò dáadáa o, ṣùgbọ́n nínú àwọn stadiumu tó ń lò ní EPL ńgbà yẹn, lẹ́yìn Old Trafford tó jẹ́ 74,244, Emirates ló tún tóbi jù ńgbà náà láwọn èrò tó lè wọbẹ̀. Ẹ sì mọ̀ yí pé ojoojúmọ́ ni nǹkan yàtọ̀ sí. Ní ìsìn, Emirates ti wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún báyìí nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, bí àwọn stadiumu bí wọ́n ṣe lè gba èrò sí. Ikọ̀ Tottenham Hotspur pápá ìṣeré wọn ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì, bí wọ́n ṣe lè gba èrò wọlé sí 62,850. Pápá ìṣeré ikọ̀ ti West Ham òun náà ti fẹ́ tiẹ̀ lójú sí 62,500, ipò kẹta ló wà. Anfield náà mọ́ gbàgbé bí ọdún bíi mélòó kan wọ́n fi díẹ̀ náà kún un náà, 61,276 òun lè rò tó lè wọ Anfield báyìí. Emirates ti wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún báyìí. Arsenal náà fẹ́ fẹ́ lójú sí. Fífẹ́ lójú yẹn kì í ṣe pé wọ́n kúrò lẹ́mírètì o, nígbà tí ì ṣe pé wọ́n fẹ́ wo wọ́n fẹ́ tún kọ́, wọ́n kàn fẹ́ fi àga kún tí ó fi fẹ̀ dáadáa sí, tówó tún fi máa wọlé dáadáa sí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal nù. Àwọn alákòóso kan ti Chelsea wọ́n jóde bímọ̀ pé Xabi Alonso làwọn rí gẹ́gẹ́ bí olùkọ́ni tó lè tukọ̀ Chelsea dé èbúté ògo. Wọ́n ní àwọn táwọn ń wo àwọn yòókù, oníkálukú wọn ò tí ì ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè fi dásàmú kíọkíọ, tó lè pàṣẹ fún agbábọ́ọ̀lù pé sit down díẹ̀, tí agbábọ́ọ̀lù náà ó sì jókòó ńbẹ̀. Pé máa Alonso ti gba líìgì ní Bayer Leverkusen, àwọn táwọn sọ ìkòsí tó gba líìgì rínú wọn. Pàápàá jùlọ ó ti ṣiṣẹ́ nu kan ti Madrid ikọ̀ tó ní wéètì náà ni yóò ran Marcos Xabi Alonso lọ́wọ́ láti jẹ́ pé kí àwọn agbábọ́ọ̀lù kí wọ́n fọ́ fún dáadáa nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea, ìyẹn dúró bá yẹn. Ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù náà wọ́n náà ti sọ fáwọn alákòóso pé ẹ wo Xabi Alonso yẹn làwọn fẹ́ o, Xabi Alonso yẹn làwọn fẹ́. Ẹ jẹ́ àwo ohun tí Chelsea wò gẹ́gẹ́ bí nǹkan àmúyẹ tán fi ní Alonso o, ni ó fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé odu tiẹ̀ ó kún o ju àwọn yòókù lọ, pé ó ti gba líìgì ninu ko egbe agbabolu ba Leverkusen pe Isaac fun lati le control dressing room jo awon bi Marco Silva and Donny Raula to je pe bi ka won se po elekeje ipo elekejo abi kan lo o ti e wa se kini kan lo idije UEFA Europa League sugbon Madrid na wo kini yen mo ja bi alosu lara ngba yen o sugbon ko se so re nu ko Madrid Chelsea na to si wo to jo mo be se pe won tun fe lule
1: e ta wa wo dare mi ro pe tem ba subun bi kan to ka da re ba ro mo bo mi o le dream bo mi
0: yo ya yan alaji asi ja yin de
1: so da wa wo mi ro pe ta ma so ron pa pe o ti lule ni bi ni Madrid la ko na ikoju ko lo keji to ba so ron pa Chelsea na mo ro ko Chelsea na je ko to je pe won similar si Madrid na ta ba so ron pa oluko ni ko Chelsea na je ko kan to je pe ta ba se enter competition kan ni sa ko kan won fe gba ni won fe je ba nkunjo won ke se ko keke bi ti jo ni mo won na ti wa lara ko to kan rin so ta lo so ba gba se nbe kan temi kan wuyi si ni pe a soro kan le se boya jeta to similar si nkan ta so pe la ko kan ko Chelsea wule ni philosophy pe okay o ba se nse lodo wa re mo ro pe to lu kan ni kan ba gbi wa na ni
0: ko sa ti gba
1: philosophy ti won so elomi le de ko gbe tikitaka wa won ba lo na tori Mahrez kan se won play to similar si tikitaka
0: ben
1: won de ba lo be won ti play kick and follow re won o se morin
0: awon Antonio Conte
1: so won de ba lo be
0: won si complain past time
1: won de complain past time
0: to ba ti mu fi wa
1: ba ti mu nkan wa so emi ro pe lati gba lo so nkan to similar si style lo so won ti lori iyan Antonio Conte to de wa successful ninu oko yi so wa wa sibe na oko no ni ko sere giri tori pe ta ma fi le leyan ni bi kan tan leyan ni ruko Madrid o to ton wa lori ofe ati gba se nla bi ti Chelsea anu lori gba so ese nle eleki to fe gba yi o gbodo si daada to ba fi le flop ko ma ya lenu pe awon bi Coventry City awon West Ham ganga lo ku ti won ma fi se lo leyin ru to fe gba yi so ekeji ni pe Olorun si ke pe ngba to ngba bo mi ro pe ota kankan wa laarin awon atawon agbabolu Chelsea pe bi o ti soro baje kan
0: Chelsea
1: lati wa gba league legacy yo se ko to je o ko ta wo league yo kun sin mi ro pe league kankan nbe to ju bi top 3 kankan lo taka ni league kankan lo lo be ogo league ti da kurete EPL nikan even ta so ron pa league Spain lo lo be gan sin ka wo ti ko Madrid fin league en to wa po keta ka lo wo kalowo ti Germany kalowo nti po keji bi nle ko keta
0: ti Germany go ti e se top 2 gan mo top 1
1: o ti o ti fe di top 1 so ta ba wo kalowo Italian league na wo nti en to wa ni pa kokan gan to bi nle ko keji o fe to gun a omi so wo gan kan yi so ta ba wo lowo legacy se ri pe lowo lowo ben sin ko ti se to le so pe en to ma se ko ke fari abi po karun gbogbo ẹ nisin wọn tó gbẹnu lé ra wọn di bá a ṣe ń sọrọ yìí náà tí league dẹ ti fẹ tẹnubodò rò pé bó ṣe wà ó sì tábà gbà ó lè ṣe sóore bọ ó ní ń ṣe pẹlú pé kó ní ò ṣe gírí kó mọ pé ibi tó ń wá ẹ díẹdíẹdíẹ náà ló fi yàtọ sí ikọ Madrid dìmáàdì pọ lọdọ olólùfẹ dìmáàdì pọ lọdọ àwọn alákòóso pápá jùlọ sí ẹkọ alákòóso ikọ Chelsea lọwọ lọba ẹsẹ pressure gan wulẹ wà lórí tiwọn against awon gan pe laiwe ti de gan
0: iyato kan ko
1: de ba ko yin so irun ti te ba ti ni alakoso to gbangban bi Roman Abramovic o da bi ko Man City lo lo bayin ti pe gbadu la ba ko Man City le nisin en to ba gba se yo ni soro ma ja gbo sin be tori expectation ma ti high ju ti jo ni lo so en ti gbadu la se won mo reti lodo elomi to ba de ko de eyan o de jora won iṣẹ́ ò dẹ̀ iṣẹ́ dẹ̀ juṣẹ́ lọ so lápọ̀dọ̀ tèmi ò nílò kó ṣe gírí kó mójútó tó fẹ́ ṣe kó dẹ̀ ṣe dáadáa pẹ̀lú ikọ̀ yìí láì ṣe dáadáa chelsea ò sẹ̀ máa sanwó ìtanràn pé afọ ọlọ́dún márùn wọ́n lè lé olóṣù mẹ́fà o wọ́n sanwó wọn kò jẹ́jọ lójú.
0: Ọ̀gbẹ́ni ojú yìí tèrè.
2: Lápọ̀dọ̀ tèmi mi rò pé olùkọ́ni náà ni ó náà ló súnmọ́ Maresca torí pé èmi rí ní rí pé olùkọ́ni Enzo Maresca náà fẹ́ replace by òná náà ṣe fẹ́ replace wọn tí replace ẹ̀ tẹ́lẹ̀ so tabawo alonso náà ló dàbí ẹni pé ó súnmọ́
0: nínú àwọn tó kàkalẹ̀
2: yìí òun ló súnmọ́ tabawo league tó gbà ìyẹn ní orílẹ̀-èdè germany lóòótọ́ league àlèfiwé
0: invisible mọ́ ni
2: àmọ́ ní ìgbà tó ti ẹ̀gbá yẹn gbígba league lọ́wọ́ ikọ̀ ti bayern munich kìí ṣe nǹkan tó easy ó dẹ̀ proof ẹ̀ náà ní europe ní yí ayẹ ipe kìí ṣe pé bóyá àwọn pé bóyá lucky ló gbé àwọn débẹ̀ at least wọ́n wọ final náà ní europa so mo rò pé taba wo ó ṣiṣẹ́ débẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó kàn kó bá nínú kan ti Real Madrid dojú wípé iṣẹ́ yẹn àsìkò tó gbaṣẹ́ yẹn ó ní agbára díẹ̀ and then àwọn tó fún níṣẹ́ ò fún gbogbo nǹkan fún ní wọn fún ní backup tó ó wà lára nǹkan tó kó bá nínú kan Real Madrid tí ikọ̀ Chelsea bá lè ṣe yẹn láti fún olùkọ́ni ní bákọ̀ pé ok a fún ẹṣẹ́ kì í kàn ṣe pàkàn fún ẹṣẹ́ lásán á dúró tiẹ̀ tí ṣe yí pé bóyá wọn ó kàn sílẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mo rò pé eléyìí máa tún jẹ́ kó jẹ́ ìrànlọ́wọ́ fún tabawo ìgbà tí olùkọ́ni Mikel Arteta tó ṣẹ̀ gbaṣẹ́ ikọ̀ Arsenal wọ́n gbà á ṣe coach ni ṣùgbọ́n èmi làwọn Pierre Aubameyang ni àwọn ò sí ni ìgbà tán gbé wàhálà wọn dé ìgbà tí Arsenal ní ṣòro tán o ni ikọ̀ Arsenal gangan wa sọ wípé okay kìí ṣe coach mọ
0: manager
2: ni báyìí
0: kó lè pàṣẹ
2: iṣẹ́ rí kíní yẹn ó jẹ́ kí iṣẹ́ rọrùn iṣẹ́ yẹn wá ṣe rọrùn fún Mikel Arteta nígbà yẹn nígbà tán sọ di manager tó kúrò ní coach so irú àwọn bákọ̀ tèmi ń sọ nípa ẹ̀ nìyẹn kìí ṣe wípé ìgbà tí ẹ bá ti wá rí wípé olùkọ́ni ní problem pẹ̀lú player ẹ wàá ṣí wọn lẹ̀
0: ẹjọ lọ fídìí
2: player tó jẹ́ pé kò easy láti sack ẹ̀ẹ́lẹ̀ kò pé ẹ̀ẹ́lẹ̀ player dànù ẹ́nìyà ṣùgbọ́n olùkọ́ni ó easy láti ilé dànù ó ní olùkọ́ni ó ṣe mú yóò ṣe máa sọ wípé chance àwọn níbi tóun bá ti ń coach player ní chance jù òun lọ òun mọ̀ pé 80-20 ni ṣùgbọ́n ibi tóun bá ti ní chance òun máa lò ní tóun bá gbé player kan wọlé tí ò bá ṣe dáadáa òun á gbé jáde padà láàrin 2 minutes
0: má
2: kó bá mi má gbàṣẹ́ lọ́wọ́ mi so olùkọ́ni nílò wọ́n gba Pep Guardiola lẹ́ni ó nílò management kì í ṣe pé wọ́n á ṣílẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù so àìmọ́ yí olùkọ́ni tí ò wọ́ ọ̀tẹ̀ tó dẹ̀ ń ṣàṣeyọrí nínú kọ̀ nígbà táwọn tó fún iṣẹ́ bá fún ní bákọ̀ gidi so lápọ̀dọ̀ títí mi àti fún iṣẹ́ kò ṣòro bí àti ṣàtìlẹ́yìn fún nínú kọ̀ Chelsea.
0: Àwọn alákòóso kọ Manchester United ìpàdé ẹyọ kan náà ló kù tó fi ń súnmọ́ pé wọ́n gbéṣẹ́ fún Michael Carrick tó bá di next week wọ́n ní ìlànà tí ń bẹ̀lẹ̀ ni pé ọdún méjì ni wọ́n fẹ́ fún sòsí wọ́n wá tún fi clauses kan sí pé tó bá tún ṣe dáadáa o wọ́n ò fọdún kan sí yáà jẹ́ ọdún mẹ́ta báwọn. Chelsea àti Kegi agbábọ́ọ̀lù ti Man City lópin ọ̀sẹ̀ yìí kí ni ká retí àṣekágbá FA Cup.
2: Pẹ̀lú form tí ikọ̀ Manchester City wà àti nǹkan tó wà ní iwájú wọn èmi rò wípé wọn nílò láti sọ pé bóyá wọn fẹ́ bọ́rẹ́lẹ̀ níwájú Chelsea.
0: Pedro Neto ti dé Reece James náà ti dé àti ṣé Chalobah kọ́ ni òun náà ti dé.
2: Pẹ̀lú gbogbo àwọn tó dé yẹn wọn tí mi ò tí èmi ò rí wọn ní rí pé wọ́n lè withstand ikọ̀ Manchester City. Tábá wo fọ́ọ̀mù ikọ̀ Manchester City lọ́wọ́ yìí fọ́ọ̀mù wọn wà òkè tábá dẹ̀ wò wọn psychologically àwọn náà balance. So wọ́n dẹ̀ nílò nǹkan tó máa mú orí wọn lóòrèkóòrè torí pé league eléyìí tán lè lọ yìí kò tí ì bọ́ lọ́wọ́ wọn. So mo rò pé irú ìfigagbága kìí ṣe ìfigagbága tán lè padà tán gbọ́dọ̀ pàdánù.
0: Kò wọ́n lè bàa affect wọn mentally.
2: Bẹ́ẹ̀ ni so lápọ̀dọ̀ tèmi kọ Manchester City mo rí bẹ́ẹ̀ pé ó gba ìfẹ́ yẹn lẹ́ẹ̀kejì.
0: Àgbà.
1: Lápọ̀dọ̀ tèmi rò pé àǹfààní ẹyọ kan tó kù ti kọ Chelsea nínú lélẹ̀. So pé at least tán bá ti ọkọ̀ gbà wọ́n ti mọ̀ pé Europa ó kọ́kọ́ Saturn pa àwọn náà lọ sí Europa. So tàwádẹ̀ wo ikọ̀ Man City àwọn tó ní nǹkan méjì ṣe pé èrò wọn pín sí méjì pé òkè o bóyá league o àwọn sì tún lè pé bóyá ilẹ̀ lè yọ ẹni tí ń bẹ́ńwájú so lapodo temi lori ko Chelsea pe anfani ale legbe ni lati fi gba yi na pe awon odan patapata o te ba de wo ko Chelsea lo lo ba won na fra won na ta ba te tin soro npa big team si big team yato si polu ko ni pe o je fidi e ni abi o nti ba re ko je awon agba bolu gangan fun ara won determination won gangan lati gba fi o ma help won so ta ba wo ifigawe gan yen si mi ro pe ko Man City a ni isoro to po against Chelsea ojo Saturday lola emi ri ko Chelsea pe yo surprise won lapodo temi pe cup e oko kan na won jo pin ni England lodun mete ta won tejo ma gba yen awon ti gba Carabao so iko Chelsea le mi ri bi en to gba ife ye FA ngba ti Arsenal no gba league
2: lagbe o
1: lapodo temi so
0: tani number yi 50,000 lakoko oye to lo bere number yen 8233 lo pare number yi

0: Hello, Ekaasan o.
1: Ekaasan
0: o, lati splash la tin pe yi ki lo ko yin bo le wa yi.
1: Ah, Ogunmi Adeyemi loruko mi.
0: Lati agbegbe Ibusa.
1: Akala Expressway ni Tosi Aleri.
0: Bi awon ti play ka se.
1: O ti se je o.
0: Si je gan o, lopo lopo.
1: Mo je le kan.
0: Emi lo le je ngba yen.
1: Wasu.
0: Wasu, congratulations. Ẹ tún ti jẹ wasu lọ́sàn yìí.
1: Ọlọ́run ṣe.
0: Customer care wa máa pè yín ṣe gbọ́.
1: Mo ti gbọ́ ẹ ṣe
0: o. Òun bẹta yẹn lẹ́yìn àbí.
1: Ẹ̀rọ ọwọ́ ẹ̀ ṣe gan mo ti ẹ̀ ti play
0: last week. Gba máa sọ pé Cashport kì í ṣe àwọn tó bá play ń jọ yẹn nìkan láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni bó ṣe rí nù. Ẹlẹ́ẹ̀kejì ta ni nọ́mbà yìí. O ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 50,000 lẹ́ẹ̀kejì kó jẹ́ síbẹ̀. $2,748 ló parí iye nọ́mbà yìí. Ògo gbé kọ́ọ̀lù Global Grace ti dé o. Ògo. Ẹ̀lú Ẹ̀káàsán. Láti Splash FM láti ń pè yín kí ló kọ yín bulẹ̀ wá.
2: Ẹ̀dà Amos Ayinla lórúkọ
0: mi. Kí lẹ pé?
2: Ẹ̀dà Amos Ayinla lórúkọ mi.
0: Láti agbègbè Bosa.
2: Akẹ́dẹ̀mí.
0: Láti Akẹ́dẹ̀mí. Ìgbà wọlé síplè káàṣì ẹ̀.
2: Àwọn tí mo ti bẹ̀rẹ̀.
0: Ẹ ti jẹ gan o.
2: Jẹ 25,000.
0: Ẹ̀kan náà lẹ ti jẹ. Ẹ tún ti jẹ 50,000 lọ́sàn-án. Customer care wa máa pè yín ṣàṣẹ gbọ́. Mo wo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́. Ẹ ra sà. Ẹ jẹ́ àmọ́ lọ lọ́sàn-án yìí. Lọ́la lápàdé ní ìkànnì wa ẹlẹ́ẹ̀kejì Lágelo 96.7 FM lórí ètò jẹ́kánmọ̀ láago 12 ṣaago kan. Láago 10 ṣaago 10 àbọ̀ lásàlẹ̀ òní. Idán gangan. Dìkù láàyìn dé ojú ìtèrè lẹ́mọ̀ pàdé lórí ìkànnì náà ní Splash FM. Títí ìgbà náà Augustus Ìbálógun ló jẹ́ kẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwọ́ olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ́ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì Splash FM. Ẹ ṣe ó dàbọ̀.
3: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Slash 105.5 FM.
4: Quick, charge at 240.
5: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: gẹgẹgẹ agbawo ni eyin yi e fe kuro ngoro abi o italawa elomode amole
1: awa
0: o
1: ma ni kuro
0: nbe
1: nti
0: wa abi o ati wa nbe na beli ite se wa yi
1: eni a ko
0: ti olu are banu
1: Avio.
0: Bi da loju meji ni.
1: Oba to ni wa ko saanu wa moja lugbadi ofin le yo. Ka wa na ka gbe iwo omo lu abiwo. Bi e wo. Awon akori eleyi ti royo n gbiru be lati kokko bere o. Opo bo ba doju ogbagadi gan. E ma ni anfani to po lati mo pe ti yin ko yawo royin. Ilorun ba lejo nu. Iya, adiri yin na ni o sowo ajimo.
0: Be ni.
1: Nigba ti ade to gba boss on oruko temi o. Mo tan la yin eleyi to se be nkan mama. O.
0: Bẹ́ẹ̀ni o ṣọwọ́ Jimo òun náà láti mọ̀ fi kíra wa wípé àkú Jimo ti tòní ọjọ́ ńlá láyọ̀ náà ni yóò sì jẹ́ fún wa o. Temilade Aloko òun lèmi ń jẹ́ ò gbáǹkọ́ gbèròyìn náà sì ré ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ẹ̀ káàbọ̀ ẹ máa bá wa kalọ̀.
1: Ó dá tó bá níbẹ̀ ẹ̀ wá já lọ tààràtààrà sínú ìwé ìròyìn Punch nítorí pé gbáǹkọ́ gbè kan ọmọ ṣúyọ ń bẹ̀. Tèmítẹ́mì wọ́n ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń jókòó ní Warimpa.
0: Eléyìí
1: ti ń bẹ nílùú Àbújá lánàá tí ìṣèjọba Tọ́sdee ní ẹ bá mọ̀ pàṣẹ o pé olùṣọ́ àgùntàn jọ ọmọlẹ́yìn Kristi kan kí wọ́n gbé ó di wọ̀ níbùdó ìtọ́nisọ́nà ìjọ́ṣù mélòó ọ̀sẹ̀ mélòó ọdún mélòó wọ́n ní kọ́kọ́ kọ́ máa wà ńbẹ̀ náà ni títí tí wọ́n padà wàá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀. Ǹjẹ́ kí ni tó ṣe tó di gbàǹkangbì mọ́ lọ́wọ́ o?
0: Kí ló ṣe?
1: Ha! Ìwà burúkú tá ń pariwo tán. Pẹ́kó tán láwùjọ wa kó di àfẹ́ ìfẹ́ gún fi sọ. Òun náà lọ́rọ̀ tọwọ́ ẹ̀ wáyé o. Wọ́n ní ọmọ ọjọ́ rẹ̀ kan eléyìí tó jẹ́ ọmọ ọdún 14 tó sì jẹ́ ọmọ obìnrin. Òun náà ló ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ẹ̀. Bó o wá làkàrà rẹ̀ ṣe tú epo gbàǹkangbì mọ́ ni lónìí ẹ gbọ̀.
0: Tó ìròyìn eléyìí òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àkòrí rẹ̀ ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹnìkan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ajínigbé òun náà ni ọwọ́ ti bá o lásìkò tó lọ rèé gba 10,000,000 naira owó ìdóòlà àwọn èèyàn kúrò lákàtà rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní ààyìn òun náà lélẹ́yìí ti wáyé o ìwé ìròyìn The Punch ló sì gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ Bọ́chí torí pé nta fẹ́ kà jáde gẹ́gẹ́ bí àkòrí lórí ìròyìn gbàǹkangbì tó jáde ń bẹ̀ yọ ya ẹ̀yin náà lẹ́nu. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé ní ìpínlẹ̀ Bọ́chí ọwọ́ ti tẹ àwọn èèyàn kan ò lè tẹni àwọn èèyàn tá à ń sọ nípa rẹ̀ yìí. Wọ́n kóra wọn jọ wọ́n pé bírìkò tó. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n lọ rèé ṣe ìgbéyàwó eléyìí kan tí ò bófin mu. Fún ọ̀dọ́mọbìnrin kan èyí tọ́jú oríire ò tí ì pọ̀ lápọ̀jù. Ó dẹ̀ ẹni tó jókòó gẹ́gẹ́ bí ìyá rẹ̀. Ẹni tó jókòó gẹ́gẹ́ bí ìyá ìyàwó. Ọjọ́ orí tiẹ̀ náà ò tí ì tó nǹkan. Ẹni wọ́n fi lọ́kọ náà. Ọjọ́ oríire ò tí ì tó nǹkan. Ọkọ ìyàwó náà.
0: Ọjọ́
1: oríire ò tí ì tó
0: nǹkan.
1: Àmọ́ ṣé àwọn àgbààgbà
0: àràbà
1: nìkan ti ń bẹ lára wọn. Bí ìmọ̀ọ́mù tó so yigi.
0: Àtàwọn
1: gbàǹkangbì
0: ìròyìn gbáà ní ṣe. Tó ìròyìn eléyìí náà ló ń sọ di mímọ̀ wípé ọmọdékùnrin kan òun náà ni àṣìta ìbọn ló mọ̀ lọ rèé bá o lásìkò tí àwọn kan tí wọ́n ṣe ìdíwọ́ fún iṣẹ́ àwọn àjọ ndlea ní ìpínlẹ̀ Cross River. Bó o ló ṣe jẹ́ kí lọmọdé wá ń bẹ̀ bó o ló ṣe débẹ̀ bó o làṣìta ìbọn bó o ló ṣe bá ọmọ ọ̀hún tó sì ran lọ sí ọ̀run àṣàǹtẹ̀ tá làwọn èèyàn yìí gangan tó ń ṣe ìdíwọ́ fún àwọn ẹ̀ṣọ́ ndlea láti mọ ṣiṣẹ́ wọn ẹ gbọ́ gbogbo ẹ̀ torí pé gbàǹkangbì ni ìwé ìròyìn the punch ló sì gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dá iléeṣẹ́ àbọ̀ ẹni làbò lú ẹ̀ka rẹ̀ ti ń bẹ ní ìpínlẹ̀ èkó ó
0: ṣe
1: bẹbẹ o wọ́n ní ẹnáwó gá afurasí kan léyìí tó jẹ́ wípé ẹ̀rọ amúnáwá transformer àti ẹ̀rọ ilé ìtàn wọn máa ń ṣiṣẹ́ fún ìbáraẹnisọ̀rọ̀ wọn ni àwọn kébù tí máa ń ṣiṣẹ́ lára àwọn ẹ̀rọ wọ̀nyí
0: òun
1: náà ni ẹ máa ń gbé súnmọ́ tí ẹ máa ń jí gbé o ìyẹn ní ìpínlẹ̀ èkó ni bó lọ́wọ́ pálábá àwọn ṣe wá ṣégi ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní àbẹ́ ẹ̀rí gbogbo ankan ni ó sì rèé gbìn.
0: tó wọn ní àjọ ààbò ara ẹni làbò lù ú náà ni wọn ti náwó gan àwọn kan o àwọn karambà ní ẹ̀dá tí wọn kì í rí ìdàgbàsókè wọn kì í rí nǹkan tí ó tù wá lára lórílẹ̀‐èdè yìí àfikún wọn mọ bàjẹ́ o wọn ní àwọn tiwọn àwọn irin eléyìí tó máa ń wà ní òpópónà reluwé èyún ni ọkọ̀ reluwé òun náà ni wọ́n ń bà á jẹ́ ní ìpínlẹ̀ kánò wọn ní àjọ ààbò ara ẹni làbò lù ó sì ti náwó gan wọn o ìwé ìròyìn daily post òun náà ló gbé ìròyìn ọhún.
1: ó dáa tí í ṣerú èyí ń bo láàrin òun mọ̀rúwa lójú o ojú wọlé ìwọ olúwa ṣàánú o nítorí àwọn àyànfẹ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó gbáǹkangbì báyìí tètè wàá bá wa yanjú ẹ̀ o wọ́n lè jẹ́ jẹ́mọ̀ pé ní ìpínlẹ̀ imo àwọn afurasí adarajẹ̀ kan lè tó jẹ́ pé ní tiwọn wọ́n ti gbé pàpá jùnú wọn ò gbọ́dọ̀ kó dọ́dá káàkiri mọ́
0: wọn gbé sàn dámọ́
1: bájínátù ìrìnbùkún ti fọná lẹ́nu ní à ń gbé kiri
0: o wọn ti sọ́dọ̀ pa
1: léyìí tí wọn fi bájínátù ọ̀hún tí wọn fi ń ṣe ṣaka fún àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn wọn ní mẹ́ta làwọn èèyàn tí wọn ti ṣe léṣe kalẹ̀ báyìí ní ìpínlẹ̀ imo agbègbè wo gan ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ ti wáyé ìgbésẹ̀ wo ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti gbé báyìí gbáǹkangbì mọ́ ní ẹgbọ́
0: tó wọn ní ọwọ́ ti ba ẹnìkan tó jẹ́ alábòjútó ní ilé ìfowópamọ́ kan o lórí kínni lórí jìbìtì owó eléyìí tí wọ́n lò lu jìbìtì rẹ̀ ń kọ́ mílíọ̀nù ní o mílíọ̀nù mọ́kàndínlógún náírà àti owó ilẹ̀ òkèrè eléyìí tó tó ọgbọ̀n lọ́nà ẹgbẹ̀rún náírà ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n dollars mọ̀tọ̀rọ̀ gáfárà $30,000 òun náà ni wọ́n lò lu jìbìtì rẹ̀ àmọ́ ní báyìí o wọ́n ní àjọ efcc ń kọ́ ó ti mú ojú rẹ̀ ó ti mú balẹ̀ ẹjọ́ ìwé ìròyìn daily post náà ló gbé ìròyìn eléyìí o.
1: ó dẹ jẹ́ kẹwàsákì ọ̀nẹ́kẹ́sù lẹ́fù ká fún sọ́wọ́ iwájú torí pé iwájú
0: lọ́pọ̀ ẹ̀bì tí ń rí sí
1: lọ́pọ̀ ẹ̀bì tí wọ́n mọ̀ resí ní tayọ
0: láṣẹ
1: lọ́wọ́ elédùnmarè
0: àṣẹ
1: tèmítèmí
0: yéso
1: ìròyìn gbàǹkangbì eléyìí ni máa ń pariwo tán
0: kí ló wí
1: pé ìkà kò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àṣẹjọ́mọ tiẹ̀ ni ṣé ìbáwùwà aláàbísọ́mọ ọlọ́mọ wọn ní ìjẹ́jẹ́mọ̀ ìpè iléeṣẹ́ eléyìí tó ń sọ̀rọ̀ àwọn obìnrin tó ń ti ìdàgbàsókè àwọn ọmọ kéékèèké àti àwọn èèyàn kan léyìí tẹ́ nírò ìrànlọ́wọ́ èyí tó yẹ alẹ́ ìyàsọ́tọ̀ ní ìpínlẹ̀ kánò wọn ní ẹ̀mọ̀ ti dóòlà ọmọ oṣù mẹ́sàn-án kan o ọmọ oṣù mẹ́sàn-án kò ìfọ́mọ ọdún méjì wọn náà ti dóòlà rẹ̀ kúrò lọ́wọ́ arábìnrin kan èyí tẹ́ ní ìyà tó lágbára pọ̀ ní fi ń di ọmọ oṣù mẹ́sàn-án yìí
0: ọmọ oṣù mẹ́sàn-án
1: wọn ní kò tún wá tán bẹ́ẹ̀ yóò gbé ọmọ òun jù lẹ̀ ni yóò wá lọ bí orí tẹ́ sọ
0: ó yẹ kán ṣe àyẹ̀wò ọpọlọ
1: ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní oúnjẹ kan tó dáa kò mọ̀ sí lára rẹ̀ o kódà gbogbo ara ọmọ náà báyìí ló kún fún kìkì àpá ẹni tí wọ́n gba ọmọ náà lọ́wọ́ rẹ̀ bó ló ṣe jẹ́ sọmọ tá à ń wí yìí ìyá tó bí ọmọ náà ń kọ́ abiyamọ kókó ọrọ̀ ọmọ mọ̀ ni gbogbo àwọn èèyàn tí wọ́n di wọ́n di sẹ́ẹ̀nù tí wọ́n wà lórí pé wọ́n bí àwọn ọmọ wọn àwa gbàdúrà láti kàn ní ọmọlúàbí o pé bẹ́ẹ̀ bá ti ń forókún ọ̀tún kúnlẹ̀ ẹ̀ máa fi tètè
0: ṣe dédé máa fi tètè ṣe dédé àmì àṣẹ
1: bàbá ti ń gbóhùn ìyá
0: a máa gbọ́ tọmọ náà
1: àṣẹ àṣẹ àṣẹ bẹ́ẹ̀ náà
0: a máa gbọ́ ti bàbá náà
1: ogun obìnrin mọ́tán ló kú ọba tó ni wọn ò ní fi sọ ọkàn yín o
0: àmì àṣẹ
1: àmì àṣẹ gbogbo àwọn tá a wá di wọ́ọ̀dì sẹ́ẹ̀nù báyìí
0: olórí tolú ọbí wọn ni èmi ti ọbí sí wọn ni mo ń ṣe ọbí wọn ni
1: àmì
0: àṣẹ àmì àṣẹ
1: ìròyìn ọ̀hún gbàǹkangbì ló bá dé ẹ̀yin ẹ̀rọ ṣàrẹ̀bì kan
0: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ yobe ẹ jẹ́ ká kan sára síléeṣẹ́ ọlọ́pàá abẹ wọn ni kò dín ní àwọn afurasí mẹ́tàlélógún eléyìí tí ọwọ́ bá o lásìkò tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n jáde tí wọ́n lọ rèé kọlu àwọn ibùba kan jákè ìjádò ìpínlẹ̀ yobe o wọ́n ní àwọn tí wọ́n fura sí náà ni wọ́n tó mẹ́tàlélógún tí ọwọ́ sì bà kí wọ́n ṣe tí ọwọ́ fi bà wọ́n àwọn bó gan ni àwọn agbègbè yìí tí àwọn ọlọ́pàá lọ ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn gbàǹkangbé ìwé ìròyìn daily post ló sì gbé.
1: ó dá ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan rèé tó ti ya ọmọ ọsàn eléyìí tó kó pọ́npọ́ báyẹ̀ báyìí o.
0: ọba ni ló kọjá
1: eléyìí tó jẹ́ wípé kò sójú ìwáre nílé òkèrè
0: imagine that bí a ṣe léèbò
1: ní tiẹ̀ ọlọ́run kúkú ṣe ó lọ́kọ tí wọ́n sọ
0: bàbá
1: tó bí lọ́mọ náà sì lóko
0: wọ́n jó kọ fádẹ̀
1: tó sì lápá ìyá ibi tó ti wà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé eléyìí tó ti lọ́ba rẹ̀ lójú jẹ́ nílé amẹ́ríkà o àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn òun náà ní fi náà fẹ́ gbé kọ́ màmá yìí ni wọ́n ń tè bẹ́ẹ̀ ni wọ́n fi ọmọ fẹ́ràn rẹ̀
0: ó ń sàfù wọn breakfast
1: pé bí o bá gbé ọmọ ra bẹ́ẹ̀ tán gbogbo dídí owó lọ́wọ́ wọn
0: ọmọ oró
1: wọn ò bá wà tí ni wọn ò ní rí mọ́
0: ìgboro ti mú skuri
1: ìgbà wọn dára eléyìí ti bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda bẹ́ẹ̀
0: ó ti japa
1: eléyìí ọ̀fẹ́ ìgbégbá ọmọlẹ̀ o kò rí skubi mọ́ owó ti tó nílé amẹ́ríkà
0: gẹ́gẹ́
1: bó wá lọ̀rọ̀ rẹ̀ dé dúró
0: òṣùn wọn ẹ̀ kún nẹ̀
1: owó yìí mọ̀ pọ̀ o tèmítèmí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin owó lè òkèrè dọ́là sísì ló fi ti fi kọ́ màmá rẹ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn bó o gan lára rẹ̀ ṣe á tú epo ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní ṣẹ́yìn náà rí gbogbo nǹkan ó sì rèé
0: bí ọlọ́run akókó ṣàánú àwa obìnrin ọlọ́run á ṣàánú wa gbogbo tó ń dun kálukú lọ́kàn kọ́lọ́run bá wa dáhùn sí pẹ̀lú ìrọ̀rùn ni pẹ̀lú ìrọ̀rùn ni láṣẹ elédùmarè tó wọ́n ní ọmọbìnrin kan ẹni ọdún 18 òun náà ni orí ti kóyọ o lásìkò tí àwọn ajínigbé tí wọ́n ń gbìyànjú láti gbé e ṣùgbọ́n wọ́n ní àdúpẹ́ o orí kò yọ o ó gba ìdáǹdè ó sì rí ìdáǹdè gbà lẹ́ẹ̀kan sí i níbo ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ìpínlẹ̀ katsina ni o ìwé ìròyìn the punch náà ló sì gbé ìròyìn ọ̀hún.
1: ó dábàá bá wa wálé torí pé ilé náà ni wọ́n pè ní àbọ̀
0: àbọ̀ ìsinmi oko
1: ìpínlẹ̀ ọ̀yọ́ ni mo wà báyìí
0: o
1: àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ agbósùbà káre fún yín láti
0: kàn sí ọmọdé
1: àbí ẹyin tún kóro dojú ẹ ṣe gudugudu méje
0: yàyà mẹ́fà
1: àpapọ̀ rẹ̀ mẹ́tàlá lọ́mọ̀ jẹ́ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn kàràǹbà ní ẹ̀dá kan ikọ̀ ajínigbé ni wọ́n wọ́n ti jẹ́ ẹni tí wọ́n fẹ́ jí gbé wọ́n ti jí gbé wọ́n ti wá béèrè owó kan eléyìí tó tó 10,000,000 wo orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá fi tó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá létí wọ́n ti gbé àwọn èèyàn wọn o 10,000,000 ni wọ́n béèrè fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n á sọ fún wọn pé ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ẹ sọ fún wa pé ń gbowó bọ̀ ibi tí wọn bá ti ní ẹ wá gbowó pàdé àwọn ẹ jẹ́ àwọn tó àjọ òṣìṣẹ́ ọlọ́pàá káwọn mọ̀ tèmítèmí
0: ìyẹ́wó
1: gbowó kalẹ̀ báyìí
0: gẹ́gẹ́
1: báwa ti láàrin ó náwó gbé owó
0: ọmọ lọ́wọ́ náwó gan
1: ẹni tá a jí gbé rèé o wọ́n lójú nẹ́ńbẹ̀ gan o ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ o ní wọ́n ti náwó gan wọn ẹ wò ó ẹ̀yàn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ oṣù bá yín rèé làbàdẹ lágbé fún yín láti kàn nìyí ẹ túbọ̀ máa ṣeré bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ni
1: ọba tó ni wá yóò máa tì yín lẹ́yìn
0: àmì àṣẹ
1: ìdíjẹ́sàn ló gbé lónìí gbàǹkangbé ló dà lórí tábìlì tiwa.
0: tó ọ̀ dàbẹ̀ ni wípé a lọ sọ́dọ̀ àgbàwò báyìí ní pápápá bẹ́ẹ̀ ni ti fẹ́ pinwo fún wa. ìyá àdínlì torí ọlọ́run torí ọlọ́run ìwọ ni táyà àgbà fi ń jẹ̀kọ́ àbẹ̀wẹ̀ ni wọ́n wà lé. ó dà ọlọ́run náà fẹ́ gbẹnu sí i a fẹ́ jẹ̀kọ́.
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: sẹ́lẹ̀rì sálárì
2: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
4: turmeric turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Is it okay to make fun of us?

0: kò yẹ kó mọ gbé láàrin àwọn èèyàn o pàápàá jùlọ bí àwọn ọmọ kéékèèké bá wà torí pé n tó ṣe yìí ó tún padà lọ ṣe fọmọ ẹlòmíì wọn ni wọn gbé lọ o síbùdó ìtọnisọnà kó mọ wà ń bẹ náà ni títí wọn padà wá gbé ìdájọ kalẹ lórí rẹ ìjẹjọ wo gan ni wọn tó dá padà wá sílé ẹjọ o wọn náà ṣe lálàyé tó bá di ọgbọnjọ oṣù kẹfà ọdún 2026 ọgbọnjọ ọhún èmi ò mọṣọjọ mi lọwọ lọ ilé ẹjọ tẹri pé ó kàn jọra wọn
1: ẹni
0: tí ò bá ti lùfin
1: bẹẹni
0: ayọ ni ó wà
1: bẹẹni
0: tẹni tó bá ti lùgbàdì òfin ilẹ yìí tọ
1: kó mọ kojú ẹ ni
0: o ti bọ ìwé ìròyìn punch ló gbé lónìí gbàkọgbìn lọdà lórí
1: tábìlì tiwa. Tán wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ti mú ẹnìkan ò tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ajínigbé lásìkò tí wọ́n fẹ́ gba mílíọ̀nù mẹ́wàá náírà eléyìí tí wọ́n ń béèrè lọ́wọ́ mọ̀lẹ́bí ẹnìkan tí wọ́n jí gbé ní abúlé ọ̀tẹ̀fọ̀n ní ìjọba ìbílẹ̀ àtibá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Wọ́n ní ẹni tí wọ́n jí gbé ọ̀hún náà ni wọ́n pè ní Alhaji Bagudu eléyìí tán ni wọ́n jí gbé ní ilé rẹ̀ gangan tó wà lábúlé ìlọ́wá lọ́sẹ̀ tó kọjá o tí wọ́n sì gbé Alhaji náà tefetefe lọ sínú igbó kan ní ọ̀tẹ̀fọ̀n níbi tí àwọn tó jí gbé ọ̀hún tí wọ́n sì ti mú ní ìgbèkùn tí wọ́n ti wá ń béèrè fún owó òbítíbitì owó ni wọ́n ń béèrè láti lè jọ̀wọ́ rẹ̀ o nígbà tó wá ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ọjọ́bọ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀làyínká Àyánládé ó ní àwọn ìfimífúnlẹ̀ kan eléyìí tó ṣe é tẹ̀lé tó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa látọ̀dọ̀ àwọn fijilantẹ́ eyín ò ní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló sì jẹ́ kí àwọn ó tara ṣàṣà o láti rí dájú wípé àwọn ṣe ìdíwọ́ fún àwọn tó fẹ́ gba owó yìí o wọ́n ní ní ọjọ́rùú ní nǹkan bíi aago kan lóru òun náà ni àwọn rí gbọ́ wípé àwọn kan tí wọ́n jẹ́ ikọ̀ ajínigbé náà ni wọ́n mọ̀ ti kóra wọn jọ sínú igbó ọ̀tẹ̀fọ̀n láti gba owó ọ̀hún lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n jí gbé eyín òní Alhaji Bagudu wọ́n ní ní kété tí àwọn rí eléyìí gbọ́ òun náà sì ni alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúgbèmíga Abímbọ́lá kankan ló pa á láṣẹ fún àwọn ikọ̀ ọlọ́pàá eléyìí tó wà ní agbọ̀nmi tí máa ń dènà ìjínigbé ní Ọ̀yọ́ àti ìsẹ́yìn wípé ó yá etí yín mélòó kíákíákíá ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ fìjìláńtẹ́ kẹ́ ẹ sì lọ sí àwọn agbègbè yìí ẹ lọ sínú igbó ọ̀tẹ̀fọ̀n kẹ́ ẹ lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àkọṣẹmọṣẹ́ o eléyìí náà ni Àyánládé sọ wọ́n ní ṣùgbọ́n àwọn ìwádìí kan eléyìí tí àwọn ti kọ́kọ́ ṣe ṣáájú náà ló ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn bíi mẹ́fà òun náà ni wọ́n yabo ilé Alhaji Bagudu ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún tá a wà yìí o tí wọ́n sì jí gbé wọ́n ni wọ́n gbé lọ tèfètèfè sí inú igbó ọ̀hún láti inú igbó náà ni wọ́n ti wá ń pe àwọn mọ̀lẹ́bí ni wọ́n wá ń ṣe ìdúnàdúrà o eléyìí tán wá ní ó dá mílíọ̀nù mẹ́wàá náírà làwọn ó gbà o láì gbé láì sọ ọlọ́run wọn ló tún ṣe lálàyé síwájú wípé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àwọn náà wá lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n wá ní ó dá kò sí wàhálà ṣe bẹ́yìn lẹ fẹ́ gba mílíọ̀nù mẹ́wàá àwa náà lu ọgbọ́n láti fi rí dájú wípé àwọn dóòlà Alhaji Bagudu wọn ni náà ni wọ́n sì ti gbéra tí wọ́n fi lọ sí inú igbó ọ̀hún o wọ́n ní kété tí àwọn ajínigbé yìí tí wọ́n gan ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n sì ṣínà ìbọn wọ́n dáná ìbọn bolẹ̀ eléyìí náà ló sì jẹ́ kí àwọn méjèèjì kí wọ́n mọ tọ̀tọ̀nà ìbọn síra wọn ṣẹ́ẹ̀sìmọ̀ tí irin bá kanrin ìkan ó tẹ̀ fúnra wọn ni o wọ́n ní lásìkò yìí òun náà ni ìkan nínú wọn tí wọ́n fura sí muhammed sani òun náà ni ọwọ́ bá o nígbà tí àwọn yòókù rẹ̀ tí wọ́n sì gbégbá mọ́lẹ̀ wọ́n ní wọ́n sáré wọn na pápá bora wọ́n sá lọ wọ́n ní ṣùgbọ́n o sísá tí wọ́n sá lọ kì í ṣe wípé wọ́n fara gbọ́gbẹ́ wọ́n ní wọ́n fara gba ọta ìbọn o lára àwọn ohun tí wọ́n rí gbà lásìkò yìí tí wọ́n lọ rèé kọlù wọn òun náà ni atakùkù pẹ̀lú nọ́mbà TUT824TY àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bàtà eléyìí tá a máa ń wọ̀ nú létà wọn sí sílípáàsì àti fìlà kan o wọ́n ní gbogbo àwọn eléyìí ń kọ́ ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o eléyìí tí wọ́n sì ń lò láti máa fi ṣe àlàyé àti ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ọwọ́ bà náà ń kọ́ o òun náà wà lákàtà àwọn ọlọ́pàá níbi tó ti ń sọ̀rọ̀ àwọn nǹkan eléyìí tó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọlọ́pàá láti fi rí dájú wípé ọwọ́ bá àwọn yòókù rẹ̀ eléyìí tí wọ́n ti gbégbá mọ́lẹ̀ ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó dé ẹjẹ́ lọ sókè lọ́nkà lọ polówó ọjà tá a bá wá padà dé gbáńkọ́gbèrè yóò tẹ̀sọ́wọ́ wájú
1: ẹ̀kú kalẹ̀.

0: kaabo pada eyi gbankogbi na lo si nte so wa waju
1: be ni o
0: /105.5 ile funfun gbadawo felele nilu tibadan temi temi
1: yes sir
0: o gba awon eyan kan le to je pe omo kekeke ti won ti tori ile oko won ti teni oko won ti teni okunrin o na ni won mo fi loko won mo fe nyawo awon okunrin na de pe regeja lorun si wa ti won ti teni to ye ko lobirin e ti won mo so pe aya jo tete fe yawo ko tete fe yawo ko tete fe yawo yawo kan re o lo to ti di gbanko gbi mo awon ti an se yawo o ti di gbanko gbi mo won lowo won ni ile ise kele tori soro awon obirin dagba soke awon omo kekeke ati oro gbogbo to ni se pelu awon ogowo eran ni ipinle Bauchi o na ni ama ti nawo ga awon eyan kan o le te ni igbeyawo ko to o ni won se kode owo ori ti an san fun yawo 3000 owo ile ede wa Nigeria
1: 3000
0: ni ati je
1: gbanko gbi ni
0: 3000 owo ori iyawo sada kina tonu
1: ahi
0: olagbara o o de je tesiwaju ninu iroyin owo leti iwe iroyin Daily Post to so si buraye won nana ti se jobo Thursday ona ni ile ise eleyi to so gbogbo to ni se pelu awon obirin ati awon ogowere to fi mo idagbasoke won ni ipinle Bauchi o na ni e mo pa biya bidọ tori pe eni ti se iyawo gomina ni Aisha Bala Muhammad o na lo lewaju won ni ise ohun nígbà tí wọn pa bíi abìdún ọrọ o wọn ní ìjẹjẹmọ ìgbẹ ìyàwó kan náà lọmọ wáyé o ìgbéyàwó ẹlẹsìn mìíràn ni wọn ní ìyàwó eléyìí tí wọn fi lọkọ tọ kọmọ tí ọjọ orí rẹ ọmọ tí ìtó nǹkan o lẹyìn tó jẹ pé ọkọ ìyàwó náà bíi ọdún kan báyìí náà lọgbà lọwọ ìyàwó rẹ wọn níṣẹ rí o lẹyìn tí wọn ti náwó gan ọkọ àtìyàwó tán gbèsè yìí méjèèjì náà ni wọn pè lọkọ àtìyàwó ìwọ lọkọ
1: ìwọ́niyàwó
0: ọjọ́ orí yóò sì ti ìtó nǹkan ẹ wá ń ṣe ìgbéyàwó àwọn wo gan ni ẹ ṣègbéyàwó fún yín wọn ní ẹnáwó o ẹ dákun o bàbá àmọ́ mo mọṣáláṣí àwọn àwọn ní ẹjọ́ kò báyìí tí wọ́n so ìgbà àwọn méjèèjì ǹjẹ́ gan ta wá gan ni ìyá ìyàwó ta ni bàbá ìyàwó o wọn ní arábìnrin kan lè tó jẹ pé ọjọ́ orí tiẹ̀ náà ò tí ì tó ọdún 18 o ní ẹni kó jókòó gẹ́gẹ́ bí ì ẹsàn án méjèèjì papọ̀ ẹjẹ́ wo di lọ́kọ̀ láyà wọn níṣẹ́ rí ìmáàmù àtẹ̀ǹtì ọmọ ntí ń ṣe lè tó jẹ́ wípé ọmọ kékeré lòun náà ti ń pín ẹ̀sùn wọn pọ̀ wọ́n di lọ́kọ̀ láyà àtọkọ àtìyàwó wọn yẹn ti ń bẹ lákàtà ilé iṣẹ́ ọ̀hún báyìí torí wọn ti fi ṣìkú òfin wọn ti fi gbé wọn lẹ̀. lọ́dà níbo gan wá ni bàbá ọmọ yìí gan wà tí wọ́n fi ń ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ tí ò mọ̀ níbo nìyá ọmọ ọ̀hún wà tí wọ́n fi ń ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ tí ò mọ̀ wọn ní bẹ́ẹ̀ làábí ni o wọn ní ìjẹjẹmọ ìgbẹ nìkan lè tó jẹ pé ọgá ló jẹ nínú fún ikọ ti isba èyí ti ń bẹ ní ìpínlẹ Bauchi wọn ló pa bíi yabìtún ọrọ pé ẹ mọ sẹhùn bàbá ọmọ yìí gan òun náà lọ sáré wá bá wọn lẹyìn tí sì ń pẹ dákun ẹgbàá wo wọn mọ fọmọ òun lọkọ lẹyìn tó òun sì mọ kankan nípa bí ẹ ti fi ọmọ náà lọkọ wọn ní abèrè pé ìyá ọmọ ìyá wọn ló ṣe lálàyé pé àkọlọ wọn ṣàánú ni ìyá rẹ ti dágbére báyé kódìgò ṣe ni ìyá rẹ ò sí láyè tí ìyá rẹ wọlé wà láyé kẹnìkan wá gbó púpọ̀ wọn fi ọmọ òun lọkọ láì jẹ́ pé òun tó ń jẹ́ bàbá rẹ̀ òun wà ńbẹ̀ tàbí kò ń wo fi ọwọ́ sí i wọn ní fún ìdí èyí ẹni tí ṣọ̀gá àgbà ti ibà èyí ti bẹ ní ìpínlẹ̀ Bauchi ìyẹn mohammed mohammed bá nínú ló bá ṣe lálàyé o kí ọba tí ọ̀rọ̀ ń dé sì gbọ́ àwọn báyìí àwọn ké sí wọn ni o ní iléeṣẹ́ ilé ìtọ́rí sọ̀rọ̀ àwọn obìnrin tó ń ti àwọn ìdàgbàsókè tó ní ṣe pẹ̀lú àwọn òbí wẹrẹ wọn pé ẹ wá bóyá àwọn ògbọ́n wẹrẹ rí gbogbo wọn ti ṣe ìgbéyàwó eléyìí ọmọ tí ò tí ì yọ lójú ara ọkọ náà tí ò tí ì tẹni ìyàwó ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n fi àwọn méjèèjì lọ́kọ láàrin ara wọn ilé ìkú díẹ̀ káàtó wọn láti bẹ̀ òun náà ni ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ àti ọkọ àtìyàwó àtàwọn tí ó wà ńbẹ gbà wọn ṣe ìgbéyàwó ẹlẹ́sìn mìíràn yìí ẹ kó gbogbo wọn lẹ̀ bárájó gan ẹ mọ̀ kó wọn bọ́ lé iṣẹ́ wa kí wọ́n wá sọ tí ó rí lọ́bẹ̀ kí wọ́n fi gba àwọ̀wọ́ nínú ọ̀rọ̀ ilé ìtẹ́ tí ṣe ìyàwó gómìnà ilé tó léwájú wọn nínú ilé iṣẹ́ ọ̀hún ni Aisha Bala Muhammad ó níṣẹ́ rí o ọ̀rọ̀ tá à ń pé ìṣẹ́ ọ̀pọ̀ ìṣẹ́ ọ̀pọ̀ ìṣẹ́ ló fa gbogbo eléyìí ó ní ìyún bá wa wo gédéńgbé ó níṣẹ́ rí àwọn òbí tí wọ́n bá ti yan ọmọ wọn nù léyìí tí wọn ò ná níbi tí àwọn ọmọ ọ̀hún wà ó ló ti di dandan kírúfẹ́ ìgbésẹ̀ báyìí kò mọ̀ wáyé ó níṣẹ́ wá rí o níbi tí ọmọlúàbí bá ti sọnù tó jẹ́ pé ìjẹkújẹ ló fojú bàdé ńbẹ̀ ó níṣẹ́ rí nínú ìtọ́ṣẹlẹ̀ yìí yọ wáyé ńbẹ̀ ọ wá tẹ̀síwájú o pé ẹyin òbí ẹ dákun
2: baba le je ni abi ya alagbato ni yin ni e moju tu awon omo ti an fi si akata yin e moju tu awon omo yin daada e fi la na oro olohun e fi ko won e fi iwo omo lu abi e fi ko won e je ki won mo owo otu yato sosi ki won mo lo re ko sinu fe isele yi awon karamba ni edakele ti se iyawo kogbo kogbo o na ni emo ti bu bayi o ni ipinle Bauchi
1: to je kemi na lo si ipinle Cross River o won ni omode kunrin kan ohun na ni asita ibon lo ma le lo lo re ba o lasiko toro di bo lo ya mi nigbati awon eso ajo eleyi to ma ngbogun ti lilo ogun loro nile yi ta mo si NDLEA ti won lo re kolu awon kan ni ibuba won won ni awon omo shota kan na ni won koju won ni agbegbe ta mo si Ikang ni ijoba ibile Bakasi ni ipinle Cross River won ni latara eleyi na lowo se fi ba awon meji kan ti won je ogbon tarigi ninu ka mo gbe ogun loro won ni koda ki se wipe owo ba won nikan o won ni obitibiti awon ogun oloro na ni won tun gba ni akata won won ni awon kan ti isele ohun soju won na ni won se so fun awon akoroyin wipe oro dibo lo ya mi ikaya soke bele

0: ní lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ tó lọlẹ̀ òun náà ni wọ́n rí ọmọdékùnrin yìí tó ń rí nínú nílẹ̀ ńlẹ̀ nínú agbami ẹ̀jẹ̀ tí wọ́n wá rí wípé àṣìta ìbọn náà ló mọ̀ ti bá ọmọdé yìí wọ́n ní dìgbàdìgbà náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn o gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣe wí o ó ní wípé látara bí wọ́n ṣe rí ọmọdékùnrin yìí nínú àgbàrá ẹ̀jẹ̀ náà ni kò gbé ó kàn tiẹ̀ dá ìbànújẹ́ ọkàn sílẹ̀ sí ọkọ̀ àwọn èèyàn lágbègbè ọ̀hún olúkálùkù wá ń fọwọ́ bú ẹ̀kẹ́ olúkálùkù wá ń káwọ́ gbéra wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bèèrè lọ́wọ́ ara wọn pé ẹ̀tẹ̀ ìjọ́ná kí ló ṣẹlẹ̀ gan-an kí ló dé gan-an bó ló ṣe jẹ́ gan-an àwọn òwò wọn wá mú kí ló dé tí wọ́n ń yìnbọn àbí bó ló ṣe jẹ́ gangan wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló wáyé o ní ọjọ́bọ̀ eléyìí tí ẹni tí sì ṣe agbẹnusọ fún àjọ ndlea ní ìpínlẹ̀ cross river tó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ eyín ni sebastian lebo ó sọ̀rọ̀ ó ní wípé lásìkò tí àwọn ẹ̀ṣọ́ àjọ ndlea yìí tí wọ́n wá láti wá mú àwọn nǹkan tí wọ́n fura sí wípé wọ́n ń ṣe òwò oògùn olóró náà ni àwọn ọmọ ìṣọ́ta kan náà ni wọ́n sì kojú wọn wọ́n ní ṣùgbọ́n àwọn dúpẹ́ o torí wípé nǹkan tí àwọn bá wá ó yọrí sí rere o ó ní lóòótọ́ ni wọ́n kojú àwọn ní agbègbè bakasi wọ́n ní ṣùgbọ́n o ọwọ́ ba àwọn méjì nínú àwọn tí àwọn fura sí gangan wọ́n ní kódà àwọn méjì tí àwọn mú yìí náà ni àwọn ti ń fojú sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró làwọn rí kó kúrò ní àsìkò wọn ó ní àwọn ọmọ ìṣọ́ta wọn kojú àwọn ẹ̀ṣọ́ àwọn o lóòótọ́ o ó ní ṣùgbọ́n o ó ṣe ní láàánú torí wípé wọ́n fara pa bákan náà sì ni ọmọdékùnrin ọ̀hún ìbọn bá gẹ́gẹ́ bí lebo ṣe wí ọ̀rọ̀ yìí náà ló sì tún sọ síwájú o wípé ọmọdékùnrin náà kọ́ ó wà ní ilé ìwòsàn ti ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú calabar níbi tó ti ń gba ìtọ́jú ó ní a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé ìtọ́jú náà kọ́ o ó ń ba ọmọ náà lára mu lákòótán lebo ní pẹ̀lú bí wọ́n ṣe kọlu àwọn wọn ni ohun tí àwọn bá lọ síbẹ̀ àwọn ṣe é ní àṣeyọrí àwọn sì rí àwọn oògùn olóró gbà lákàtà àwọn tí àwọn mú tí wọ́n fura sí ọ̀hún ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dá ẹja lọ sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tòní tèmítèmí ìròyìn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò dùn mọ́ni nínú rárá o wọ́n ní ní agbègbè kẹlẹ́ ti ń bẹ ní ìpínlẹ̀ imo èyí tí wọ́n pè ní az obodo wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè igbó ìbẹ̀rù kẹlẹ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí wọ́n pè ní okia wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè okia yìí òun náà ní bẹ́ẹ̀ o níjọba àbílẹ̀ ti ìwọ̀ oòrùn òwèrè eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ imo wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè àwọn karambà ní ẹ̀dá kan léyìí tó jẹ́ pé afurasí adaranjẹ̀ ni wọ́n pè wọ́n léyìí tí a ní wọ́n lọ rèé ya bo àwọn èèyàn gbègbè lọ́gbègbè náà o léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ mú àwọn èèyàn mẹ́ta kan wọ́n ni wọ́n ṣe wọ́n léṣe ó kọjá báwọn wọ́n ní ìbẹ̀rùbojo ó bẹ̀rẹ̀ lágbègbè náà ní nǹkan bíi aago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ nígbà tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní sàsálà ìrìn fún ẹ̀mí ara wọn ni o ẹja lọ sákàtà àwọn ẹ̀ka léyìí tó jẹ́ pé ó ṣojú mi kòrò ni wọ́n ọ̀rọ̀ ọ̀hún ó ṣojú wọn wọ́n ní ṣàdédé ni ẹ ṣàlàyé pé àwọn agbébọn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ní pínpínpínpín ìyẹn lórí ọ̀kadà eléyìí tí wọ́n wà léyìí tí wọ́n sì dojú oro kọ àwọn èèyàn eléyìí tó jẹ́ pé kálukú wọn ń lọ wọ́n ń bọ̀ lórí oúnjẹ òòjọ́ wọn ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ogunlọ́gọ̀ àwọn ẹ̀kọ́ eléyìí tó jẹ́ pé wọ́n ń darí padà bọ̀ láti inú oko wọn ni òun náà ni wọ́n lọ rèé kán lù yìí o léyìí tí wọ́n sì ṣínà bọ bolẹ̀ fún àwọn ẹni ẹlẹ́ni wọ́n lásìkò ìgbà tí wọ́n ṣínà bọ bolẹ̀ fún àwọn ẹni ẹlẹ́ni yìí níbẹ̀ gan òun náà ni àwọn èèyàn mẹ́ta ni wọ́n ti fara ṣẹṣẹ lára àwọn èèyàn mẹ́ta ọ̀hún òun náà láti rí ọmọ ọdún mẹ́rin kan léyìí tó jẹ́ ọmọ ọkùnrin ẹ jẹ́ lọ sọ́dọ̀ ẹni tí ṣe olórí àwọn ọ̀dọ́ ìní fún agbègbè easy obodo ńbẹ ọmọọba chima okoro lorúkọ wọn nígbà tí wọ́n mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ṣe lálàyé pé ṣe ẹ rí i ọ̀rọ̀ tá a sọ nípa rẹ̀ yìí gan ó ti wà ní tẹ̀kọ́ ayélujára léyìí tó sì ti bẹ̀rẹ̀ sí ní jàbí ìjì oníṣẹ́ wa rí ọ̀rọ̀ tí wọ́n gbé bẹ́ẹ̀ bí àwọn èèyàn léyìí tó tó igba òun náà ni wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ó ní rárá kò rí bẹ́ẹ̀ èèyàn mẹ́ta péré òun náà ló fara ṣẹ̀ṣẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní kìkìdá pé àwọn èèyàn bí wọ́n ti ń gbọ́ èrò ọ̀bọ tí ń dún takò tá a ń fẹ́ kú bó oró gbé ènìyàn kú lójú ẹrí wọ́ntìrì ní ẹ̀fọ́rọ̀ ọ̀hún ṣe o léyìí tí kálukú bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ara wọn ní ìpínlẹ̀ imo wọ́n ní àwọn afurasí adaranjẹ̀ kan òun náà ní ẹ̀mọ̀ dojú orúkọ agbègbè kan léyìí tí wọ́n pè ní az obodo léyìí tí wọ́n sì ṣe àwọn èèyàn mẹ́ta léṣe.
2: tọ́wọ́ ẹ̀jẹ̀ kàlọ́ polówó ọjà ni ó dà ẹ̀jẹ̀ kàlọ́ sí ìpínlẹ̀ katsina wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina náà ló ti pínwọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan eléyìí tó yẹ kó wáyé o tí wọ́n sì dóòlà ọmọdébìnrin kan ọmọ ọdún méjìdínlógún nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tí àwọn agbébọn tí wọ́n lọ rèé ṣe ní ìjọba ìbílẹ̀ dámúsá ní ìpínlẹ̀ katsina wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti kó di mímọ́ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́bọ̀ eléyìí tó jáde láti àkàtà ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina abubakar aliyu gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ní nǹkan bíi aago méjìlá òru okùn ìṣẹ́jú méje nígbà tí àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí agbébọn yìí tí wọ́n yàbò agbègbè kan tí wọ́n pè ní kukọ́kí quarters ní ìlú dámúsá lẹ́yìn tí wọ́n sì jí arábìnrin yìí tí wọ́n porúkọ rẹ̀ ní aisha kabir iléeṣẹ́ ọlọ́pàá wa sọ síwájú wípé lábẹ́ àkóso alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina ali umar fagi náà sì ni wọ́n tara ṣàṣà ní kété tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí o wọ́n ní wọ́n tara ṣàṣà o wọ́n gbéra wọ́n lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n sì dóòlà ọmọbìnrin ọ̀hún ẹni ọdún méjìdínlógún eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ jígbe ní abúlé dámúsá ọ̀hún o wọ́n ní látara pé iléeṣẹ́ ọlọ́pàá jígìrì sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà sì ni orí fi kó arábìnrin náà yọ àmọ́dúpẹ́ o torí wípé arábìnrin náà kọ́ ó gba ìdáǹdè ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún
1: ó dáa tó bá débẹ̀ wájà tún lọ ò sí inú ìwé ìròyìn daily post kálọ̀rì ìwò tó tún ṣẹlẹ̀ ńbẹ̀ wọn ní iléeṣẹ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀rọ̀ àwọn ògo wẹrẹ àti àwọn ènìyàn kan eléyìí tó nílò ìrànlọ́wọ́ òní ànímọ̀ ti dóòlà ọmọ kékeré kan ọmọ oṣù mọ́kàndínlógún eléyìí tó porúkọ ọmọ náà ní musa wọn ní dóòlà rẹ̀ kúrò lọ́wọ́ ìyá kan eléyìí tí ẹni òun náà ni wọ́n gbé tì pé kó mọ́ tọ́jú ẹ̀ wọ́n níṣẹ́ rí ìyá ọ̀hún ó ti fi ìyà tó dọ́ṣọ̀ jí ọmọ ọlọ́mọ ní jíǹjẹ ayé ọmọ eléyìí tó wá wọn ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé o ní agbègbè kẹlẹ́ tó pè ní samiya bàbá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ kánò ni wọ́n ní dóòlà ọmọ ọ̀hún òun náà ló mọ̀ wáyé o látara bí àwọn èèyàn tí ẹ jọ ń gbé ládùúgbò ṣe bẹ̀rẹ̀ sí ń lọ ké sí wọn nílé iṣẹ́ náà pé ẹ wo ìyá àjàrà bùkà ni ẹ gbọ́mọ tí o bẹ́ẹ̀ bá fi ọmọ yìí lẹ́kẹ́ pọ́mọ ọdún méjì ó ṣeéṣe kẹ́mi ó ti bọ́ lẹ́nu ọmọ yìí o ẹ tètè wá lọ gba ọmọ yìí kúrò lákàtà rẹ̀ kẹ́ ẹ máa gbé lọ síbi tí ọmọ náà yóò ti rí ìtọ́jú eléyìí tó péye nígbà tí wọ́n kọ́kọ́ ṣe ìwádìí kí wọ́n lè mọ bó o gan lọmọ náà ṣe dí àkàtà ìyá tá à ń sọ nípa rẹ̀ yìí o wọ́n ní ṣe lálàyé pé ẹ wo bó bá ti gbé ọmọ jù lẹ̀ báyìí inú yàrá kan ni yóò gbé sí yóò wá tilẹ̀kùn mọ́ ọmọ náà èyí oúnjẹ kò ní fún un bí ó bá tiẹ̀ tún fún lóúnjẹ gan oúnjẹ tí ò ṣàlàròrè pàápàá òun náà ní fún ọmọ náà wọ́n yóò ti ilẹ̀kùn fún ọmọ tá à ń wí ni o fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ọmọ náà ojú rẹ̀ ń kọ́ kò ní rọrùn bó ti wùwú mọ́ nígbà tí wọ́n tẹ̀síwájú láti àkàtà ẹni tí ṣe kọmíṣánná yìí fún iléeṣẹ́ èyí tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ kánò amina abdullahi ńlọkọ tí jẹ́ o ó ní pápá tí ọ̀rọ̀ ń dé tìgbọ́ rẹ̀ báyìí òun náà ni ẹni kí ìwádìí kó gbìnàyá ní kíákíá kí wọ́n sì rí dájú pé arábìnrin tí ọmọ náà wà lákàtà rẹ̀ kí wọ́n tètè fi ṣìkún òfin gbé e nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìyá tó bí ọmọ yìí gan ó ti dágbére fáyé pòdìgbò ṣe ni kò sí láyé mọ́ náà ló mú kí ọmọ náà kò di ọwọ́ aisha shuaibu ẹni tí ń fi ìyà jẹ ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí o wọn ní ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní bí léèrè pé madam aisha bó lẹ ṣe wá tọ́jú ọmọ oṣù mọ́kàndínlógún tó fi wá rí báyìí wọn ló dáhùn pé à ń tọ́jú ẹ̀ náà ni wọ́n ní tún bí léèrè bí wọ́n ní gbogbo ìgbàlẹ̀ mọ́ gbé ọmọ yìí jù sílẹ̀ tẹ́ tilẹ̀kùn mọ́ tẹ́ sì bá ti yín lọ wọ́n ló nira kì í ṣe gbogbo ìgbà o ẹ̀mẹta péré náà lòun tí ì já jù lẹ̀ bẹ́ẹ̀ tóun ó bá tóun lọ àti gbogbo ìgbà àtẹ̀ẹ̀mẹta èwo wá lè wo wọ́n ní tún bí léèrè pé bó lọmọ ṣe wá dàbí ọmọ já lọ́wọ́ yín báyìí gbogbo egungun ló yọ lára ọmọ yìí ṣé ẹ fún ọmọ yìí ló ń jẹ ni wọ́n ló ní ọmọ tẹ́ ń wò yìí tẹ́ ẹ bá gbọ́ ikán tó lè jẹ gbogbo lérun òun ní jẹ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dà pé ọmọ eléyìí ó lè jẹ gbogbo lérun ọmọ tínú orí ẹ̀ ti rí lẹ́wúlẹ́wú gbogbo ẹ̀ fúnra rẹ̀ ti bóde àparí tínrín ẹsẹ̀ rí tínrín ikun wa se jalugbe latara iri onje gidije o si npe omo eleyi ikan ni o le je gbogbo lerun won ni o da ko buruko baje o en ti se commissioner fun ise ohun o wa se lalaye pe wo sko tun wo bi amina lo ko mi abdullahi lo ko baba to bi ni mo so imejeji to papo won lo fun won loni won lo se lalaye pe e mu ohun na e lo re fidi re gunle lodo wa ko ma wa nbe na titi ti a fi mo igbese eleyi to ku ta gbe iwe iroyin daily post lo gbe o oba to ni wa gbogba bi amo to bi mo re ni ko wo ka mo foju sukun awon omo wa
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espeso espeli no di salary oya lopin gbianju espeli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000
11: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
13: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
14: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
15: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
14: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
15: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
14: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
15: Me and Maggi,
14: so good together.
16: Airejina lairabu ki okare gba ko
17: mewa sele ninu aye
1: o akin ka bo nitori pe akoko ohun o ti se be o pe wa ni ejo ele fi ntumo si pe a ma pade ara o ba di ojo aje monday lo
2: o te yen ka ki won ti wa
1: awon eyan wa to je pe won se daada pelu wa awon eyan wa nbe o o wa loju oko isala great ajibola mere daada kunle adekunle wala mi ki omo bile awon eleyi won duro tan nitori ti wa ni eti ase isala great ajibola awon eyan po nbe awon eyan po nbe eti ase ojelade joshua idowu ko edi adebayo sherifa tun ki assist won duro tan nitori ti wa ni o awon eleyi nitori ti wa le se wa ni kan ni omo iluabi a ojo ni yin ti toyin david re vitalis peter adupe oladayo oladejo ade kunle adebayo olamiki omo bile oluwole ola wale kola wale mudashire assist won do ton mo titi dina re o won do ton nitori ti wa thank you adupe po lowo yin oniyan wa se olobe se gugu wa ta fe je loso tuni
2: adupe
1: e se tentele wa ni kan ni omo iluabi e mo pe ti fun te doro yin awala ni eyin le ngbadun e gbanko gbedo yin ko ikan ni omo iluabi loni igbaladun ti lo wa fun gugu awon eto to je lati ikoni lodo ti gbogbo kan si bobo adiago meje asale oni e pade olare waju adewusi lori eto keto kan ta pe ni ariya
2: extravaganza
1: ta la lejo e rilwan afunso eni ti gbogbo eyan mo si rolex d olombo lori eto e gba di lati pade e o wa di lago meta osan tuni kebu gile ba pade o lori eto ta pe ni lunch break extra e tun ma gbadun e back to back gege bo ti man se titi wa di ojo aje monday ta tun pade fun iroyin gbanko gbe ni o sugbon lola lago meje ti fun tedoro yin o waye titi wa di igba na iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi motara yin ele to se be nkan momo o se dada
2: ka je ka pade lago meje si mejo aro la lori iroyin ti fun tedo titi igba na temi lade aloko loko temi o dabo.

0: make you see your doctor.
1: Kí ló ń sun okun ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ. Ṣàgbogbo ipá rẹ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date

0: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o.
1: Ọ̀pọ̀ ọdún ìfipá
0: láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026, All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit Media Partners, Splash 105.5 FM àti Lágelú 96.7 FM.
3: Across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
4: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
5: Ó lè mọ́ lójú lóòótọ́.
6: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí.

0: Pensions.com. Ancien Pensions. Your pensions simplified. Your retirement secured.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: see your doctor.
1: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Ní bá bẹ̀rẹ̀ eré ìdárayá. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀. Pẹ̀lú àtìlẹyìn Blazes. Media Partners.

0: Aya kata. Agbamuya kata anu e lo nta yari yari.
1: Ise obi ran mi sani mo nse o.
0: Awon agba to mo pede. Awon moye ti won se lakaye oro ni kikun. Ti won ba ma sure won ma wi pe.
1: Aye fe o fe.
0: Edumare ma je ki erin omo ara yo le mokun awagbe. Ani se ara yo ni ri okun ta wa mugbe o. Omo eniyan terin omo ara ye ba ti mokun ru won gbe. Akoko ru won be nile aye bi alaisi. Bi won tin gbianjo ati ro won regbese. Pabo ni gbese won ja si. Looto ile eyan le gbianju lori nkan wo. Kikini ohun o ma tete gbere. Nígbà tó bá kọ̀ tí ò bá sinmi, a máa padà rí imú dandan. Ìgbìyànjú sì lè má mọ lórí ẹ̀ kan ṣoṣo. Ó lè jẹ́ méjì, ó sì lè jẹ́ mẹ́ta. Kódà pẹ̀lú ó lè ju mẹ́ta lọ tàbí kó tiẹ̀ mọ lẹ́ẹ̀kan ṣoṣo. Yóò bá fi jáwọ́ tí ò sì rẹ̀wẹ̀sì ọkàn. Adániwáyé kì í ṣèkà bẹ́ẹ̀ lọ bá mi ò kì kì í ṣàbò sí onígbìyànjú. Ojú ló pẹ́ sí. Bí rèé bá dé a tún máa padà dà gẹ́gẹ́ bí ẹni pójú ẹni ò rí nǹkan ìmọ̀rí ni. Bẹ́ẹ̀ rí èèyàn tí ń jalè. Bó pẹ́ bóyá náà kọ́ bí ò bá dáwọ́ dúró. O lè jíjà rẹ̀ bí ọba ẹ dáwọ́ rẹ̀ dúró. Tí ò jáwọ́ nínú ká máa hùwà gbéwiri. Àtúbọ̀tán. Dandan ni kó jìyà ẹ̀. Àtúbọ̀tán tẹ rí òun ní fúnni lẹ́sìn fún gbogbo àìtẹ̀tì. Ṣùgbọ́n bẹ́ẹ̀dá bá dáwọ́ dúró tó jákàn kúrò lórí ìgbìyànjú. Kò sígbà náà tí erin ọmọ ará yóò ní mòkun irú wọn gbẹ. Ọba Adániwáyé dákun dábọ̀. Erin ọmọ aráyé má jẹ́ kó mòkun àwa gbẹ o. Ìkejì nínú ẹni tẹ́rin ọmọ aráyé mòkun wọn gbẹ. Òun náà lẹni tó ti gbàṣẹ̀dá ara ọ̀tọ̀. Tá a dá lára ọ̀tọ̀. Tó ṣèṣì bọ́ sọ́wọ́ àwọn oníbàràǹdà ògo. Ta ni oníbàràǹdà ògo, ladies and gentlemen? Oníbàràǹdà ògo lẹni tó gbaṣẹ́ abánikóràwọ̀ jíṣẹ́ fẹ́ni tí ń fẹ̀mí ìràwọ̀ oníràwọ̀ mí. Tí wọ́n fi sọ oníràwọ̀ ògodo oníràwọ̀ òfo. A fẹ̀mí ìràwọ̀ oníràwọ̀ mí dà gẹ́gẹ́ bí àsán egungun wọn kókó. Tó nílò ẹran gidi dàbóra ni. Tó wá ń fagidi bó awọ kúrò lára aláwọ kó lè ba àrára tí ẹ fi fáwọ́ bọ̀. Ẹ rí nǹkan bí nǹkan lẹ̀ ń rí ní àbẹ̀hùn. Báláwọ̀ bá fi ṣe bẹ́ẹ̀ bá rìn hòhò egungun lọ. A jẹ́ wípé erin ọmọ aráyé ti mòkun ẹ̀gbẹ́ nìyẹn o. Adániwáyé má mà jẹ́ kí erin ọmọ aráyé ó mòkun àwágbẹ. Ó pọ̀ bẹ́ẹ̀ nínú ẹni tó wẹ̀ wú iyì pẹ̀lú agbádá àpọ́nlé. Tó ṣe wípé aláṣọ ewé gangan ni wọ́n jẹ́ nínú orísun. Ẹ̀wù tí wọ́n ń wọ̀ gbayì pẹ̀lú agbádá ńlá tí wọ́n fi lápọ́nlé ọ̀hún. Aṣọ aláṣọ ni gbogbo wọn àwọn gangan lọ̀gà ènìyàn. Àwọn lọ̀gà ènìyàn tí fẹnu tó dùn gbaṣọ àpọ́nlé lọ́rùn ológo dàáwọ̀ sọ́rùn tiwọn. Àwọn níjẹ́ apanisáyé sológo dolùfo. Ìjàló ènìyàn ìkàlùṣì ti ń tàka wéréwéré gbaṣọ nídìí òmìràn wèrèwèrè. Ọ̀dájú aláǹgànà tí káṣọ ọmọye òmùwẹ̀ létí dò lọ. Irú wọn lerin burúkú tí mòkun ọmọ ológo gbẹ. Adániwáyé má jẹ́ bárù wọn pàdé. Bá a bá fa ìmọ̀ bárù wọn ṣe lédùá pín wa níyàdànù. Wọ́n la fi ń sọ pé Èdùmàrè jọ̀wọ́ ọmọ aráyé erin aráyé o. Má jẹ́ kí wọ́n lè ráàyè mú òkun àwagbẹ. Ìkápọ̀ nínú ẹni à ń fojú ọlọ́rọ̀ wò lóde tòní. Iṣẹ́ burúkú ń bẹ níbi kọ́lọ́fín ilé wọn. Ìkà náà ni wọ́n fi ń tẹ́lẹ̀ ikùn kí wọ́n tó bẹ́tọ̀ irọ́ ní funfun fáyé rí. Àwọn gangan nìkà àjẹ́ olójú ẹyìn tí pọ́n rúbẹ̀rùbẹ̀. Ọlárinwájú wọn ò tíì dákọ́. Ṣùgbọ́n bó bá ṣe pé ọ̀rọ̀ mi ń jọ bí ẹni pé ìrẹ ni. Bó bá jọ pé ìwọ náà ni mò ń bá wí. tara si n fu obe pe oro yi ti eni a je ri pe iwo na gangan ni iwo gangan ni ka ẹnu tèmi ò sì gbà pé kó o gbìyànjú kó o jáwọ́ súnra ikú olúkúbúkú lolúbúkú fi í ṣekú polúkúbú àjẹjù ẹran òjò láni kì í jẹ́ kó rọ́nà gbé egbà tó bá fi rá déwájú akíkanjú ọdẹ ó dẹran ọdẹ rèé o ìjẹ́ ni wọ́n ní mú ní kẹ́mi ẹni ó tọ́jọ́ bí èèyàn kan bá dà yàká oúnjẹ èèyàn mẹ́fà yóò pò fóló yóò sì ṣu ìfúnmọ́mi ẹran ẹ káàbọ̀ sórí àríyá extravaganza ẹ lẹ́ńbẹ̀wọ̀n ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀.
2: everything I do ẹ wo àmọ́ ìbò sọ máa sọ yorùbá pẹ́sẹ̀ ti wà èyí mo kò ṣe sọ.
3: bùbà
4: àríyá extravaganza gbé mi débẹ̀.

0: ẹ̀yin tẹ́ bá ti ń fọ́lọ̀ wa lórí ayélujára bẹ́ẹ̀ ṣe wà lórí Facebook bẹ́ẹ̀ náà lẹ́rin lórí TikTok.
1: Akúrìlàkúrà ní ṣe bọ́mọ lọ́la wa lò.
0: Àlejò tí mò ń sọ yìí ti wà pẹ̀lú mi. Ẹ ti rí àwọn posters, ẹ ti rí lọ́tún lọ́sì bó ti ṣe ń fly láti last week. Ẹnu oníkan láti gbọ́pọ̀n jẹ́ ń gbé mic sẹ́nu àlejò. Bóòni Ṣọlá ṣé 3 náà láwà? Kì í ṣe 3, 2 ni. Let's go there. Ok, àlejò wa, ẹ ǹlẹ́ o, ẹ káàlẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ gbẹ́nu sí mic.
2: Àdúrà mi ti gbà.
0: Kàsà.
2: Rolex D ọ̀nà tó dí ti ṣí. Ẹ̀bà. Ariwo lásán lọ́ta ń pa o. Ọ̀tá mi ò lè bá mi. Mo ní pé àdúrà mi ti gbà. Orí èmi yéke ọ̀nà tó dí ti ṣí. Ẹ̀bà ẹ̀bọ̀. Ariwo lásán lọ́ta ń pa o. Ọ̀tá mi ò lè bá mi. Splash FM ariwo lọ tún lọ sí ogo mi náà ni o. Ọlọ́mà pò ogo mi. Torí borí bá ṣe tó lọ ṣe ń fọ́ lórí. Wọ́n gba ọlọ́tù tọ̀rẹ́ ní tó lọ òkìndé o. Àtijá àti ìlà ni mo gbà dọ́dọ̀ wọn. Àdúrà tó ẹ ká máa gbà ni pé àtijá àti mu akọ́lọ́mà. All my people are go by the name Rolex D. Ẹyin tèmi kí ló ṣẹlẹ̀? I go by the name Rolex D, you already know.
0: Yep.
2: Fujo Afropop music creator.
0: Okay, à ń bọ̀ ń bẹ́ẹ̀ àìmọ̀ ẹ̀ sí lọ.

0: ìtẹ̀ méjì omi òrom̀bo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrom̀bo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.